àwa tí a jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a nílara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ò jẹun gbádùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run tún wá ṣe ìpèsè ńlá ńlá fún, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí àìsàn tí ó ti so lọ́jọ̀ kalẹ̀, àwa tí ó jẹ́ wípé àìsàn kò jẹ́ kí a lè jáde, àìsàn kò jẹ́ kí a lè ṣe bí a ti fẹ́, ṣùgbọ́n tí Ọlọ́run tún wá dá sílẹ̀, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí wọ́n ti ń sọ wípé bí wọn ò bá ṣe ṣe abẹ, wípé kò sí bí a ṣe lè yọ nínú rẹ̀, ṣùgbọ́n àdúrà wẹ́rẹ́, kí a pe orúkọ Jésù, a sọ fún Ọlọ́run wípé kò bójú ó wà, kó mú àìsàn yìí, kó mú kúrò ní ìgbésí ayé wa, wẹ́rẹ́, bẹ́ẹ̀ ni àlàáfíà dé, bẹ́ẹ̀ ni ìtura dé, bẹ́ẹ̀ ni ìwòsàn dé bá wa, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àbí ó ń tàn mí jẹ ni, àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí, ó ní ó dàbí àlá lójú wa, ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín, ó dá mi lójú wípé ó rẹ́rìn nínú Jésù. Nígbà tí a bá mú ìkulọ̀ rẹ padà, nígbà tí a bá mú àìsàn rẹ kúrò, nígbà tí a bá mú ìyọsùtí sí àwọn aláìwà bí Ọlọ́run sí ọ, nígbà tí a bá mú kúrò, ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan, àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ. Ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣeun ńlá fún wọn. Ó dá mi lójú pé ọjọ́ kan ń bọ̀ kò sì jìnà réré, tí àwọn aláìgbàgbọ́, tí àwọn kèfèrí, tí àwọn aládùúgbò rẹ, tí wọ́n máa sọ wípé ìyábìnrin lágbájá Ọlọ́run ṣe nǹkan ńlá fún, ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ o, ó gbé o, nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí, ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú Ọlọ́run fún ìgbà pípẹ́, tí wọn ò lóyún rí, tí wọn ò bímọ rí, ó jẹ́ mọ̀ Ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o. Nígbà tí Ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa, àwọn kèfèrí yóò máa bá wa yọ̀, wọ́n máa sọ wípé Olúwa ṣe ohun ńlá fún wọn, ó ní Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀ ní sòrò, farabalẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run, má sá káàkiri, má fi Ọlọ́run sílẹ̀, jókòó síbi tí ó wà, dúró ti Olúwa, gbàdúrà sí Olúwa, ó dájú wípé ọjọ́ ìgbàlà tirẹ̀, ọjọ́ ìdáǹdè tirẹ̀, ọjọ́ ìtúsílẹ̀ tirẹ̀, ọjọ́ ìwòsàn tirẹ̀ yóò dé, ayọ̀ yóò gbẹnu rẹ kan. Ó ní Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù, ó ní ó wá sọ fún wa, ó ti ń sọ nípa ìrí ti ara rẹ̀, ó ti ń sọ nípa ìdáǹdè àti ìtúsílẹ̀ tí àwọn ní, ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí, ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìfòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn, ó wá ń sọ fún wọn, ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Èwo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn, wọ́n fi omijé fúrúgbìn? Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀, àwọn tí ó sì máa ń ṣe darandaran, wọ́n pọ̀ nínú wọn, nítorí wípé ìlú Ísíráẹ̀lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá, wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀, ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn, ẹ̀rù a máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará Midiani ni ó ka nǹkan wọ̀nyí jẹ, a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti Syria ni wọ́n wà tí wọ́n ka gbogbo èso oko wa jẹ, ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn, nítorí bẹ́ẹ̀ wọ́n fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé, Ọlọ́run ṣẹ́gun ọ̀tá, Ọlọ́run mú àwọn Midiani, ó mú wọn kúrò, ó lé wọn jìnà réré, ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn, ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká, kí a mú wá sí ìgbésí ayé tiwa. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún, bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun, wá ní kí ó fò kí ó nìṣó, wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí, bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án tí ó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà. A di wípé òní orí ló ń dùn mí o, ọ̀la ikùn ló ń dùn mí, ọ̀túnla ọmọ ni òyí nínú, ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú, a máa sọ pé irú oyún wo ni mo ní yìí, a dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n bí o bá dúró ti Olúwa, bí o bá gbẹ́kẹ̀lé Olúwa, ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ Ọlọ́run, ó dájú wípé a ó fi ayọ̀ ká, wípé ní ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí, wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa. Ọlọ́run yóò tọ́jú wa, ó ṣe dúró ti Olúwa, ó ṣe gbẹ́kẹ̀lé Olúwa. Àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá, àwọn fẹ́ lọ sí

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí, bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba ọlọ́run tàbí ìjọba ọ̀run, ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo ori dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li omu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba n so nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba n so nipa ore ofe ti n so wa di omo olorun lakoko o so fun wa wipe ki a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wipe bi o ba je eni ti n ka bibeli o mo wipe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ki a so wipe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wipe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni omu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti n yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu fi wa wipe je o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wipe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n jewo ese e je wipe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a n so fun wa wipe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wipe ninu ijo wa nihin a ki e fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki e fi gbogbo ipade ojule ka fi ma jewo ese a ki e fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori wipe a ti mu awon ese wonyi a ti mu ojina si wa o wa so fun wa ni ese iketala o ni bi baba ti n se iyonu si awon omo bẹ́ẹ̀ ni olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ̀ gbà tí o bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ìdájọ́ ọlọ́run bí ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ ọlọ́run ó rí wípé bí ọlọ́run ti ń sọ fún ọ tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́ bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pe ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò
Olorun ma je ki awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwariri ni waju Olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o idariji yi ni o so wa di omo Olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le Oluwa Oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe Oluwa Oluwa ni a pe ni omo Olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja won kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo Olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa Galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo Olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe be a ba kepe Oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa wese ikerin dinlogbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Christi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gba ti a ko isu sile gba ti a ko okunkun ati ise okunkun sile gba ti a ko awon ire koja wa gba ti a ko won sile gba ti a so fun Olorun we pe ki o saanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko ti le ri ni oju iyara sugbon ti a mo wi pe Jesu Christi ku fun wa gba ti a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi adi omo Olorun ninu Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye ko si mo o sese ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma n so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisa esin ibile esin abalaye wi pe eyi ni ti awa eniyan dudu wipe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wipe ajeji esin ni fun eniyan dudu wipe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti o ye won ni wipe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori be je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile
o wa so wi pe o tun awon ti re wa awon ti re ko si gba o wa so fun ni ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti iba je iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ko sese fun o lati di omo olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe ka sa ti jo looto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o o ni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti jewo ise wa ti a ti ko sile eyi ni o mu wa di omo olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun olorun wi pe olorun fona han mi adura awon lojojumo ni pe olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon o ri wi pe lesese olorun a ma mu oloka bibeli lesese emi olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won a sa ma so pe olorun fona han mi ti ti o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa olorun fun ara re nigba ti o ba ri wi pe a nwa ojubo olorun a nfe ri olorun a nfe sin olorun ohun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti olorun ti fi oye ese ye eni ti olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri pe alaafia olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe olorun se o ni olori re o fun ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni olorun se lori lori ire wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe oluwa a gba ise ori igi agbelebu ti Jesu Kristi a gba gbo nigba yi gan ni olorun fun ani emi isodomo wo ese kerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo

láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́, máa wá dédé o, ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí o. Kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan, ó ti di ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí ti kára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan, tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti ń mu ọtí yìí, kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀, tó wá mu àmúyíra ọtí nísinsìnyí, kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé, kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́, kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run nìwọ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa, àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún un. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí ti kára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí ó máa lọ lójú títì, kí o kàn tajú sókè kan kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin ni Olúwa ni, wà ní arábìnrin ṣe gáfárà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ nìyí? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti ń rí ìwọ náà tó rí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ní arábìnrin, a lónígbàgbọ́ lòun. Wàá máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ́ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyí àbí ẹ ṣe gáfárà? A ní ṣé dípà lẹ̀yìn náà, ẹ gbára yín mú pé ọmọ Ọlọ́run ni mí, àmì nìyẹn. Ṣùgbọ́n ẹni tá a rí lóde, tá a rí àmì ọmọ Ọlọ́run, ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ, nínú ìwọṣọ, nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa, kí a má rí àmì ọmọ Ọlọ́run, ó yẹ kí a ní àmì ọmọ Ọlọ́run. Bí yàtọ̀ sí pé a ti ẹ̀ ń sọ nípa ti ọmọ Ọlọ́run, àwa ti a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa, ó ṣe é ṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ ta ti ríra. Bí a ti wà, ó ṣe é ṣe kó jẹ́ ibùdó kọ̀ la wà. Ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí? Àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi? Bó bá ń bá ẹlòmíì sọ̀rọ̀, gbà tó bá ń gbọ́ èdè ẹnu ẹ̀, tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀, wàá máa sọ pé ǹjẹ́ lágbájá, wàá súnmọ́ díẹ̀, wàá ní arákùnrin àbí arábìnrin, níbo lẹ ti wá? A ní ìlú báyìí ni, ìlú bẹ́ẹ̀ ló ti wá, ìlú bẹ́ẹ̀ ni tèmi náà, a ní èmi náà mo rò pé mo mọ, ǹjẹ́ lágbájá kọ́ ni bàbá ẹ? A ní ṣe ẹ mọ̀ wọ́n ni? A ní ọmọlé kan náà ni wà, lẹ máa tún sún sẹ́yìn, lẹ máa gbá yín mú bá bó ṣe ń rí nìyẹn, ní àwa tá a ti ẹ̀ wà ní.

padà pátápátá nítorí bẹ́ẹ̀ o wá sí ọjọ́ Ọlọ́run wípé ọkàn mìíràn irú èyí tí o fún ọ̀gbẹ́ni yìí ọkàn mìíràn irú èyí tí o fún àwọn tí ó wà nínú bíbélì ọkàn mìíràn irú èyí tí o fún máa ń ta àwọn ẹlòmíràn lọ́rẹ ní ayé ìsinsìnyí wá fi fún mi àdúrà tí a ní láti gbà nìyí jẹ́ kí a wo orin dáfídì orin dáfídì orí kọkànléláàádọ́ta láti ẹsẹ̀ ìkeje fi ewé ìsópù fọ̀ mí èmi ó sì mọ́ wẹ̀ mí èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run ọlọ́run nìkan ló lè ṣe dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi níhìn-ín ni a rí i pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí dáfídì bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí a ó rí wípé wọ́n a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn ọ̀mọ̀wé wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn olówó àwọn ọba àwọn bọ̀rọ̀kìní wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ́ ìgbà ojúmọ̀ wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí ọlọ́run ni ó ń lu dáfídì ni ó kan àyà jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dáa ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè bí ó bá jẹ́ ẹni tó ń ka bíbélì dáradára ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí ó ti bò ó mọ́lẹ̀ nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ bí ọkùnrin bí dáfídì bí ó ti ṣe nǹkan yìí tí ó bò ó mọ́lẹ̀ gbà tí ó ju bíi oṣù mẹ́sàn-án ni nátánì ni ó wá bá dáfídì gẹ́gẹ́ bí ọba ó sọ̀rọ̀ fún dáfídì kò lo wákàtí kan tàbí wákàtí méjì ó pa òwe kékeré kan ó pa á fún dáfídì dáfídì gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí onídàájọ́ ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ báyìí ni nǹkan tó láti ṣẹlẹ̀ sí i ni nátánì wá sọ wípé ìwọ náà gan-an ni ọba kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀ ó sọ wípé ní tòótọ́ mo ti dẹ́ṣẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpọ̀ àdá ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí nátánì ti wá tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà ìwọ ni apẹ̀yìndà náà ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán kò sọ wípé mo ti jẹ́wọ́ fún nátánì nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ ọlọ́run kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ bí nátánì bí ó ti lọ tán bẹ́ẹ̀ni dáfídì ló kúrò lórí oyè bẹ́ẹ̀ ló kúrò lórí àga ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè a máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà o lọ sọ fún ọlọ́run ìgbàlà tó ti sọnù lọ wá àwárí ìgbàlà náà a máa dúró kí a sọ bẹ́ẹ̀ nátánì ò sọ fún dáfídì wípé kúrò lórí oyè o àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan o lọ gbàdúrà ní sọ fún ara rẹ̀ ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́ ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wò láti ẹsẹ̀ kínní ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlòmíràn a máa sọ wípé bàbá ti ní ìgbàlà a ti ní ìgbàlà títí láéláé nìyẹn bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíràn a máa rò pé bí a bá ti jẹ ọmọ ọlọ́run a ti jẹ ọmọ ọlọ́run títí láéláé nìyẹn wípé ìgbàlà tá a ti ní orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè wípé ohun tí a lè pàdánù ni pé ó ṣe é ṣe kí a pàdánù èrè wa nínú ìwé yìí wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè wípé ohun tí a lè pàdánù ni pé ó ṣe é ṣe kí a pàdánù èrè wa níwájú ọlọ́run ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́ a ó máa jẹ́ ọmọ títí láéláé dáfídì ọ̀rọ̀ bẹ́ẹ̀ dáfídì sọ pé ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò rántí pé ọba ni dáfídì ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn ó kọjá adarí agbègbè ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí àwọn àlùfáà mìíràn wọn kò ní lè

kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò. Ẹ jẹ́ kí a dìde dúró. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé àfẹ́ jẹ ti Ọlọ́run. A sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì, ìfẹ́ kìrìsìtẹ́nì, ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa. Jẹ́ kí a gbàdúrà dáadáa lónìí. Bí a bá ti ní ìgbàlà, kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa. Bí a ò bá sì tí ní ìgbàlà, kí a sọ fún Ọlọ́run wípé kí ó gba ọkàn wa là, kí ó ṣàánú fún wa, kí ó dáríjì wá. Àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, kí Ọlọ́run kí ó yọ wọ́n kúrò, kí ó sì fi ìwà ọ̀tún, ìwà òdodo, ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí Ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa. Jẹ́ kí a gbàdúrà dáradára, kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé Ọlọ́run yóò ṣe é. Gbàdúrà Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lorúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Aísáyà, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi, tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́, ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi, ẹ̀yin li ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn, nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, lè Olúwa wí pé èmi lè Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ní ìran kan sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́, àwa tí a ti bá Ọlọ́run làjà,
nipa etutu eje Jesu Kristi awati ati ni idariji ese awati emi Olorun ti o tin ke aba baba lati inu wa awati ati ni alaafia ti ati mu idalebi kuro awati ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ke a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wipe Jesu Kristi oun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 14 ihire ti Luko ori 14 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asi ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara Olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisisin ti e ti ri mi nisisin ti e ti to ebun orun wo nisisin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti abati ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wipe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipase re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wipe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwaasu ati ogbon awon eleri otito iwaasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwaasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti n se idajo se o mo wipe bi a ba fe se idajo a n fe mo kini otito
ti a le mo nipa eni ti an fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Kristi nikan soso o ni olugbala iru awon be bi won ba tile nwaasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki a ri awon to je wi pe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun won wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipase Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun fuju slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se tohun wo pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon won o mo nipa atunbi won o mo nipa iye ani pekun won o mo nipa bi a se le jewo iso wa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won o mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke
àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Yẹ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gba tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì. Ìdájọ́ ayérayé, ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà, ni ó máa ń fi han ẹni, ni ó máa sọ wípé èéṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wa, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ ìlẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí, orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀. Ó gba ọkàn là, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òní èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeéṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan, ọdún méjì, ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, ò lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, òun ní iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kìí ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébò, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù, ẹsẹ̀ orí ìkẹẹ̀dógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wa, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wa, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀,
o je eri ti o wa pelu Jesu Christi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ike dogun ise awon aposteli ori kejile logun ese ike dogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi abanpe eniyan ni eleri o je wo pe o ti ri nkan kan o si se eleri ohun ti o ti ri bi eniyan ba lo sile ejo bi o ba bi won ba so wi pe se eleri ni o si nkan ti an so to ba so pe be ni won ni so wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan lo loju city ni okunrin yi lo wa pe mi o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eti e o gbo nkan ki o si nbe nigba ti nkan won isele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun oninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba de ni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan oni mo ti so ebon run wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade gbogbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nkan eni to n bu tele tele nkan iwon to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwon to je pe ija nkan o le nkan aran kan nkan iwon to je wi pe ibinu oku oni gbese aye e tele tele bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi n ba emi mi jeri wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti n lokan tele tele gbogbo opora awon ti mo ti n ba ja tele tele mo ti lo ba won laja wi pe e ma binu o ise etu ni o nisisin mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nkori ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorunwa to dabi eni pe orin orun o n so jade lati inu okan won awon ni a n so wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ijiri okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Kristi n gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abaso pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni
lakoko ti akoko wo iwaasu awa ti aso wi pe aje eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ti a lo si iwe ihinrere ti Luke ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di la dota ese a dota di merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idarije ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni ti waasu ihirere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini a dota oni o si we fun won pe bẹ́ẹ̀ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka Bíbélì kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn wípé agbára Ọlọ́run tóbi púpọ̀ agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà. Sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èjẹ́ pé à ń wàásù ìhìnrere à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrìn kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀ ìdáríjì ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà titun sínú mi Ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí ọjọ́ òun di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì
nipasẹ ẹjẹ Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan Olorun ti o ko ese ara aye lo e je wi pe a n wa su ihin rere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe a je omo leyin Jesu oruko Jesu gbodo ko lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni Jesu Kristi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n waasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba semi o sese ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo jafara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o semi gege bi oluso agutan o semi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba waasu be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba waasu be emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o ti n da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo Olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro Olorun a n so pe mama gbogbo nkan te n se ise esu patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen kii se eni to fe dani lare yen kii se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni igba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lokawe o
ni on ba so pe iwe kika o ti e ti tasiko baba mo fe wo asu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti aye raye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa jesu iru eni be o nle awon eniyan jina si hin rere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omo birin ki lo n wa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba lo le mo fe mo le ba lo o wa so pe emi omo olorun lemi difa lemi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa sin re loni pelu igboya mo wa so fun odomo birin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa so ihin rere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaili nipase be o wa tun lo si egypt iya popo ni o je josephu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri ni gba ti won de be josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti eta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo sokan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun olonje ni won ri onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon wonyi won se ri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su ihin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si ile esin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wa si ile esin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi o jina si o nje wa wa sosi mo ti n ba so bee fun o o soro lati wa si sosi bí n bá lé ọ káàkiri pé lágbájá o ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá o ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni o tí mo dójú tì ẹ́ ṣé wà á lè ronú pò àdá rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà sóò yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti joseph fún ọ nísinsìnyí ṣùgbọ́n ti nathani dáfídì o ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè nathani wá sí ọ̀dọ̀ dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n dáfídì ò mọ̀ dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni nathani wá sọ fún un pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà
lo tun ba ni waju Oluwa lo teri ba wi pe emi ni elese na Olorun dariji mi pelu ogbon ni a fin gbe oro Olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan woni gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan woni won wo lokan awa na o ye ki a ko fun ogbon Olorun soran ti Jesu Kristi nigba ti o ri obirin ni ti kanga obirin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obirin so pe bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun soju be lo fun ni o wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon Olorun ni a fi gbe oro Olorun kale nitori be o ye ki a ni ogbon Olorun pelu ogbon Olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele aje omo siga tele aje onikupa ni eniyan tele aje eni tin se fayawo tele aje eni tin ja tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a so fun awon eniyan we pe Jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye Olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan Olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihinrere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon Olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki Olorun ki o se oju emi won ki won ki o ba de bodo wo ese ki won ki o le wa si odo Olorun iketa kini agbara ki nti waasu eleri olooto ki nti leyin ki si ni eredi ti a fin waasu agbara ki nti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara tin ti iwo so wa leyin ni wo pe a je okan bi iwo ti on dari idapo oju ole bi o ba ti diduro ti o nsoro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣagutan ti o n so pe emi ni adari idapoju ile yi nitori be mo fe ki o ye yin ese wa ni idapoju ile pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo e ti won so ni ojo aje okan mi o si nbe e ti won so ni ojo bo mi o gba be e ti mo gba niyi gba ton ba ti ri pe o ni daru dapo ni o ko si okan ti o ni gbala o nigba ti a ba je okan o nigba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi gbo wipe baba mi o ran mi nitori be bi a ba je eni ti o ni emi isokan pelu awon ara emi isokan ninu ijo ti o je wipe bi oluso agutan ti nso be la nti leyin bi adari ekun bi o ti nso be ni a nkin leyin bi awon ti a jo je ara ninu Oluwa bi won ti gbe soke be la jo gbe soke bi won tin gbe sile be ni a jo gbe sile eko kan iwoso kan irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe a jo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba n wa asu si won eyi ni agbara ti nti iwaasu wa leyin ise be nikan je ki a wo Ise awon aposteli ori kini ese ikejo
ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Kí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ àwọn Apọ́sẹ́lì orí kẹrin, ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwà sòun kí ó ní agbára, agbára tí yí ọkàn padà, agbára tó ń sí sí ìgbésí ayé ẹni ṣe, agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún ẹni ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kìí ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kìí ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹjẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún, wọ́n ti dákẹ́ àdúrà, èyí kìí ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn tán kí a sọ wípé ẹjẹ́ kí a dìde, ẹjẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan, wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́jẹ́ ni, àdúrà kí a máa lè sọ̀rọ̀ síta, àdúrà kí a máa tirẹ̀ lè mọ̀, kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún àwọn pé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́, agbára Ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá ni àwọn Apọ́sẹ́lì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́, kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún, ẹsẹ̀ 30 àti ẹsẹ̀ 21. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn, kì í ṣe pé kí a máa lé wọn sá fún Ọlọ́run, kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni, lágbájá ìwàásù kọ́ yẹn. Èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù, kí wọn kí ó lè ní ìgbàlà, kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun. Lónìí ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ́ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà. Ṣé ìwọ fún ara rẹ ṣe o ti ní ìgbàlà? Bí o bá ti ní ìgbàlà, o ti di ẹlẹ́rìí, o ti di agbẹnusọ fún Ọlọ́run. Ìdádúró lórí ẹsẹ̀ rẹ,
ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki igboya ki o sokale si igbese aye re ki ogbon ogbon bi ati gbe iwasu irere kale ki o sokale si igbese aye re ki itara itara fun ise Olorun ki o sokale si igbese aye re dide dide ki o gbadura gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okanla eleri ti so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwà tún fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpologo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run wípé ó wà sí ìrere ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì gbàdúrà gbàdúrà títí agbára Ọlọ́run ọgbọ́n Ọlọ́run iye Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run ìtara Ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàgbọ́ àti sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún Jésù Kristì.

0: gbọ́rọ̀ mi, ọdún ẹ̀mí rẹ yóò sì di púpọ̀. Èmi ti kọ́ ọ lé ọ̀nà ọgbọ́n, èmi ti mú ọ tọ ipa ọ̀nà títọ́. Nígbà tí ìwọ ń rìn, ọ̀nà rẹ kì yóò há fún ààyè. Nígbà tí ìwọ ń sáré, ìwọ kì yóò fi ẹsẹ̀ kọ. Bí ẹ kọ́ mú ṣinṣin, má ṣe jẹ́ kí ó lọ, pa á mọ́, nítorí òun ni ẹ̀mí rẹ. Má ṣe bọ́ sí ipa ọ̀nà ènìyàn búburú, má sì ṣe rìn ní ọ̀nà àwọn ènìyàn ibi. Yẹ̀ ẹ́ sílẹ̀, má ṣe kọjá nínú rẹ̀. Yẹ̀ kúrò níbẹ̀, sì máa bá tirẹ̀ lọ. Nítorí tí wọn kì í sùn bí kò ṣe pé wọ́n hùwà búburú, oorun wọn a sì dá bí kò ṣe pé wọ́n bá mú ènìyàn ṣubú. Nítorí tí wọ́n ń jẹ oúnjẹ ìwà ìkà, wọ́n sì mu ọtí wáìnì ìwà agbára. Ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títàn ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan. Ọ̀nà àwọn ènìyàn búburú dàbí òkùnkùn, wọn kò mọ ohun tí wọ́n ń dìbò lù. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, tẹ́tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ojú rẹ. Pa wọ́n mọ́ ní àárín àyà rẹ, nítorí ìyè ni wọ́n ń ṣe fún àwọn tí ó wá wọn rí, àti ìmúláradá sí gbogbo ẹran ara wọn. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun ìyè. Mú àrékérekè kúrò lọ́dọ̀ rẹ, àti ètè ẹ̀tàn jìnà réré kúrò lọ́dọ̀ rẹ. Yẹ kí ojú rẹ kí ó máa wo ọ̀kánkán gan-an, kí ìpéǹpéjú rẹ kí ó máa wò gan-an níwájú rẹ. Ronú ipa ọ̀nà rẹ, gbogbo ọ̀nà rẹ ni yóò sì fi ìdí múlẹ̀. Má ṣe yà sí apá ọ̀tún tàbí sí apá òsì, ṣí ẹsẹ̀ rẹ kúrò nínú ibi.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé òwe, orí ìkarùn-ún. Ọmọ mi, fiyèsí ọgbọ́n mi, kí o sì dẹ̀tí rẹ sí òye mi, láti máa pa ìrònú mọ́, àti kí ètè rẹ kí ó lè máa pa ìmọ̀ mọ́. Nítorí tí ètè àwọn àjèjì obìnrin a máa kán bí oyin, ẹnu rẹ sì kúnná ju òróró lọ. Ṣùgbọ́n ìgbẹ́yìn rẹ korò bí ìdápá, ó sì mú bí ìdá olójú méjì. Ẹsẹ̀ rẹ ń sọ̀kalẹ̀ lọ sínú ikú. Ìrìn ẹsẹ̀ rẹ dé ipò òkú. Kí ìwọ má bàa já ipa ọ̀nà ìyè. Ipa ọ̀nà rẹ a máa yí síyìn yí sọ́hun, òun kò sì mọ̀. Ǹjẹ́ gbọ́ tèmi ní ìsinsìnyìí, ẹ̀yin ọmọ, kí ẹ̀yin kí ó má ṣe yà kúrò ní ọ̀rọ̀ ẹnu mi, ta kété kúrò lọ́dọ̀ rẹ̀, má sì ṣe súnmọ́ etí ilẹ̀kùn ilé rẹ̀. Kí ìwọ kí o má bàa fi ọlá rẹ fún ẹlòmíràn, àti ọdún rẹ fún ẹni ìkà. Kí a má bàa fi ọrọ̀ rẹ fún àjèjì ènìyàn. Kí èrè iṣẹ́ ọwọ́ rẹ kí ó má bàa wà ní ilé àlejò. Ìwọ sì máa káàánú ní ìkẹyìn rẹ̀. Nígbà tí ẹran ara àti ara rẹ bá parun, ìwọ sì wí pé, èmi àti kórìíra ẹ̀kọ́ tó, tí àyà mi sì gan ìbá wí, tí èmi kò gba ohun àwọn olùkọ́ mi gbọ́, tàbí kí èmi dẹ tí èmi sílẹ̀ sí àwọn tí ń kọ́ mi. Èmi fẹ́rẹ̀ wà nínú ibi pátápátá láàrin àwùjọ àti ní ìjọ. Mu omi láti inú kùdú rẹ, àti omi tí ń ṣàn láti inú kànga rẹ. Yẹ kí ìsun rẹ kí ó ṣàn káàkiri, àti àwọn odò omi ní ìta, kí wọn kí ó jẹ́ kìkì tirẹ, kí ó má ṣe ti àwọn àjèjì pẹ̀lú rẹ. Yẹ kí orísun rẹ kí ó ní ìbùkún, kí ìwọ kí o sì máa yọ̀ tiwọ tí a ya ìgbà ìwé rẹ. Bí abo àgbọ̀nrín dáradára àti abo ìgalà, yẹ kí ọmú rẹ kí ó máa fi ayọ̀ kún ọ nígbà gbogbo, kí o sì máa yọ̀ gidigidi nínú ìfẹ́ rẹ nígbàkúgbà. Ọmọ mi, èéṣe tí ìwọ fi máa yọ̀ nínú ìfẹ́ àjèjì obìnrin, tí ìwọ fi gba àyà àjèjì obìnrin mọ́ra, nítorí pé ọ̀nà ènìyàn ń bẹ níwájú Olúwa, ó sì ń ṣàkíyèsí ìrìn wọn gbogbo. Ẹ̀ṣẹ̀ ẹni búburú ni yóò mú ohun tìkára rẹ̀. Okùn ẹ̀ṣẹ̀ ara rẹ̀ yóò sì dì í mú, yóò kú lé àìgba ẹ̀kọ́, àti nínú ọ̀pọ̀lọpọ̀ wèrè rẹ̀ yóò sì máa ṣìnà kiri.

0: mú gbogbo wọn kúrò lórúkọ Jésù. Ǹjẹ́ àwa bí àwọn ti gbà ni bí wọ́n ti wá? Àwa bí àwọn tí ó wá lánàá, bí wọ́n ti rí iṣẹ́ ìyanu wọn gbà, àwa náà wá lónìí. À ń bẹ̀ yín wípé ẹ ó fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wá lórúkọ Jésù. Gbogbo àìsàn, gbogbo àrùn kògbóògùn, gbogbo àrùn àjogúnbá, gbogbo ègún ìdílé, gbogbo wọn ni ẹ ó mú kúrò lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ wa yóò ti máa lọ ìwàásù, à ń bẹ̀ yín wípé ẹ ran ọ̀rọ̀ náà jáde, yóò ṣe iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìwòsàn ní ara ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ẹ jẹ́ kí arọ kí ó fò fáyọ̀, kí ojú afọ́jú kí ó là, kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, kí àwọn aláìsàn kí wọn kí ó di alára dídá ṣáṣá. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a ó fi ojú wa rí, a ó fi etí wa gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí ẹ ó ṣe, nítorí wípé a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Nínú Jeremiah orí 32 ni Olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Ṣùgbọ́n bí ó ti ń béèrè, bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ ni ó tún fún wa ní ìdáhùn. Nínú Jeremiah orí 32 ẹsẹ̀ 17, wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ìbéèrè tí Ọlọ́run bi ọ́ láṣálẹ̀ yìí nìyí wípé ó wọn ká wà tí ó ṣòro fún mi bí. Bí o bá wo ìgbésí ayé rẹ, bí o bá wo wàhálà tó dojúkọ, bí o bá wo àìsàn tí ayé pè ní kògbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, bí o bá wo òkè ìṣòro tàbí òkè ìtìjú tí ó wà ní ayé rẹ, Ọlọ́run wa ń bi ọ́ wípé ní àṣálẹ̀ yìí ohun kan a wà tí ó ṣòro fún mi bí. Yẹ kí a wo ìdáhùn tí Ọlọ́run fún wòlíì Jeremiah ní ẹsẹ̀ 17. Ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, ó ní kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ nínú ayé mi. Kò sí ohunkóhun tí ó ṣòro fún Ọlọ́run nínú ayé rẹ, kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run nínú ẹbí rẹ tàbí lára àwọn ọmọ rẹ. Mo gbàgbọ́ wípé ní àṣálẹ̀ yìí kò sí ohun tí yóò ṣòro fún Ọlọ́run láti ṣe lórúkọ Jésù. Bí a bá mọ ẹnìkan tí ó mọ Ọlọ́run Bàbá dunjúdunjú, tí ó mọ ohun tí Ọlọ́run lè ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run pinnu láti ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run fẹ́ ṣe, mo gbàgbọ́ wípé Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó mọ Ọlọ́run, ó mọ agbára rẹ̀, ó mọ títóbi tó rẹ̀. Òní ó wá ń sọ fún wa nínú Matthew orí 21 ẹsẹ̀ 24. Matthew orí 21 ẹsẹ̀ 24, Jésù sọ fún wa. Ó ní, ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn ni èyí ṣòro fún, ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣeṣe. Fún Ọlọ́run ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn kògbóògùn tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ, kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Mákò orí kẹsàn-án ẹsẹ̀ 17 lójú kan náà, bàbá ẹsẹ̀ 17, Jésù sì wí fún ọ pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko Jesu nitori wi pe Oluwa le wo gbogbo arun ko gbogun gege bi Olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo Jordani le meje ni igboran si oro Oluwa ohun ti a o so fun o ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun o gege bi Elisha bi o ti so fun Namani gbo ki o se gba ki o se se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko Jesu mi o mo boya o ti ka itan Bartimeo afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori Bartimeo afoju yi sugbon Kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wi pe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti daruko Jesu ni won pora loruko Jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city won na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun mejidin logoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo Jesu Christi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun Jesu yi kan na o wa loni agbara re ko si yi pada obirin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara Kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe Kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko Jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o ni tan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade Jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe orun eleyi koja sesese sugbon nigbati Jesu de ibe ti Kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu a ma sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi a ba ti n pari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wi pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti Oluwa se
1: àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodus orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Exodus orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ. Omi sì ṣe odi sí wọn lí ọwọ́ ọ̀tún àti lí ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe níhìn-ín nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́wọ́ ara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára, yóò ṣe ohun mẹ́rin rí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán, bí a ṣe máa ń sọ ní èdè wa, ni Mose náà sójú òkun, tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa tí ó pin níyà, a gbàgbọ́ wípé kìí ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nkankan ni a pín níyà, nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Pharaoh lọ tó ń tẹ́lẹ́ṣe àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísírẹ́lì. Síbẹ̀síbẹ̀, bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́, ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yíyọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, jẹ́ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan kò nílò wípé a ń yíra nílẹ̀ kí ọlọ́run kí ó tó gbọ́. Sọ́kìkì ọ̀rọ̀ kan kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹlì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé máa lọ, bí ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́. Ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí ó sọ wípé mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà, mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà, nítorí wípé lálẹ́ yìí lójú kan náà a ó mọ àrùn rẹ kúrò, lójú kan náà ojú afọ́jú yóò ríran. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń ké pe orúkọ Olúwa, lójú kan náà ẹ̀tẹ́ rẹ sì mọ́. Èyí ni Olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí. Ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí, Matthew orí ogún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, Jésù sì dẹsẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n sì wí fún un pé Olúwa, kí ojú wa kí ó là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, Jésù yóò ṣàánú fún ọ, yóò mú àìsàn rẹ kúrò, ó sì fi ọwọ́ tán wọn lójú lọ́gán. Bí o bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa, ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà, bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Marko papa lo so fun a wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Marko ori keji Marko ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe enikan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo fe ki o yi oni wi pe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kan na logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko jesu ye ki a wo luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a ti n kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan woyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leye loruko jesu ninu luko ori ketala luko ori ketala lati ese ikokanla luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni a n kan nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kọlu igbese aye won be ni won gba imularada ati idande luko ri ketala ise ikokanla sikiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigba ti jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wipe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wipe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni ati nwo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan lanla ti o je tire ninu Marko ori karun ese ikarun din logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba so fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu jo ti gboro jesu mo ni jo ti gboro jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbesi aye re ki o mu kuro lasale yi so ti gboro e mo ni so ti gboro e oni nigbati o gboro jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wipe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokandinlogbon oni logan lese kese loju kan na ni isejo aya oni logan ni isun eje re si ti gbe o si mo lara re pe amu ohun ni amoularada ninu arun ohun ni ese ikerinlelogbon o si wi fun pe obirin igbagbo re mu olarada iwo ti o wa nihi lasale yi obirin igbagbo re mu olarada okunrin igbagbo re mu olarada omode igbagbo re mu olarada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a ti wo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa jesu o gbo nipa jesu nitori aso wi pe nigba ti o gburo jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun ohun ti Olorun se lale ana bi o ti n gbo iroyin Jesu lasale yi mo gbagbo wi pe o ti mo nisese wi pe gbogbo ko sese ninu aye re Jesu a soro re dayo loruko Jesu ikeji o pinu lati to Jesu wa fun iwosan re oni nigba ti o gboro Jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to Jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki janikole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yoda o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe boya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wi pe eyi ni iwo na lo nso lasale yi wi pe gbogbo arun ko gbogun gbogbo arun arunmolegun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko Jesu ikefa o fi owo kan aso Jesu kete ti o si ti fi owo kan aso Jesu ni agbara Oluwa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba ti n dide lori ese re bi o ba ti n so fun Olorun wi pe mo de akoko temi to be ni Olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko Jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko Jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki o dide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba ti n gbo ti awon eniyan Olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara Olorun wa nihin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe Oluwa bi o ba je kepe Oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tàbí ọgbọ́n inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ bí o bá ti ń kéto olúwa bí o bá ti ń gba ọlọ́run gbọ́ bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gẹ́rẹ́ kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú un kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristi. Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristi tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristi Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú, ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ̀kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristi, bí o bá ń fiyè sí àwọn tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristi tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Aísáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Aísáyà jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ. Nínú Aísáyà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristi. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristi wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristi, ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristi láti májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jésù hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí nígbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 24. Lúkù orí 24 láti ẹsẹ̀ 17. Ó sì bẹ̀rẹ̀ láti Mose, èyí ni láti inú ìwé Mose, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Èyí jẹ́ kí ó yé wa dájú wípé Jésù Kristi mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun. Kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí? Bí o bá fẹ́ mọ Jésù, o ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o yọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ Bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o sì dá wa lójú. Bí o bá fẹ́ kún fún ìgbàlà tí Jésù Kristi mú wá, tí o fẹ́ ní ìyè ẹnipẹ̀kun tí Jésù Kristi mú wá, bí o bá fẹ́ dàbí rẹ̀ ní tòótọ́, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí Jésù. Nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí, bó bá jẹ́ wípé ní tòótọ́ lo fẹ́ dàbí Jésù. O ní láti ní ìgbàlà Jésù, o ní láti ní ìyè ẹnipẹ̀kun. Kò sì lè ṣeé ṣe fún ọ láti dàbí Jésù, láti ní ìgbàlà tàbí ìyà nípẹ̀kan bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí Jésù Kristi ṣe. A máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí Jésù ládùúrà.

gba gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà, nínú ìrìn, nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú Ọlọ́run. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, bí a bá sì fẹ́ dàbí Jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú. Bí a ti ń mọ Jésù Kristu sí, bí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni yóò rọrùn fún wa láti dàbí Jésù. Nínú Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá, fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Bí ó bá jẹ́ èyí ni ìlépa rẹ tàbí ìlépa mi, bí a bá fẹ́ dé ìbú fífẹ̀ àti gígùn àti ìwọ̀n Jésù Kristi àti ẹ̀kún ìwà àmúyẹ tí ó wà ní ìgbésí ayé rẹ̀, a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó dájú. Nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí ni àṣírí bí a ṣe ń dàgbà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìmòye ìmọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́, bí a ṣe ń dàgbà nínú sísúnmọ́ Ọlọ́run sí ní tímọ́tímọ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú Sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ǹjẹ́ bí a bá fẹ́ mọ Jésù Kristi ní ẹ̀kúnrẹ́rẹ́, tí a sì fẹ́ gòkè nínú ìwà ìgbàgbọ́, ìwà bíi ti Ọlọ́run, ó yẹ kí a ní ẹ̀kọ́ Jésù Kristi. Jẹ́ kí ó dá lójú bí a ti sọ fún ọ tẹ́lẹ̀ rí wípé ní ìlú Kólósè ni a ti gbé àwọn kan dìde tí Ọlọ́run ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Pọ́ọ̀lù sì gbúro wọn, èyí ni ó fi ń gbàdúrà fún wọn wípé wọn ó kún fún ìmọ̀ ìfẹ́ Ọlọ́run nínú ọgbọ́n gbogbo àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ń gbàdúrà fún wọn wípé kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kọ́ kí ó lè so èso, kí wọn kí ó lè máa wo Ọlọ́run, kí ó sì dàbí ẹni wípé wọ́n ní ìfẹsẹ̀múlẹ̀ ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Ó ń sọ nípa ìràpadà tí wọ́n ti ní àti ìwẹ̀nàmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó tún rántí wípé àwọn ẹlẹ́kọ̀ èké kan, wọ́n ti ń wá sí Kólósè, àwọn tí múniṣìnà, wọ́n ń kó àwọn ará Kólósè wọ̀nyí wípé Jésù Kristi, ó dàbí ẹni wípé kò lè tó fún wọn, wípé bí wọ́n ti ń gba Jésù Kristi gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehova, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristi tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti májẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí. Nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá, kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí, nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun ìyè sílẹ̀,
won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo israeli ti won sina kuro lodo olorun nitori we pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu egypt ni won bere si ni ko orin isegun orin igbala si olorun won ti won mo wi pe olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo israeli ni won fi lo sinu iborisha ti won be si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara kolose nitori awon ti o wa nso fun wi pe jesu christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba jesu christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ti gba jesu christi gege bi oluso agutan fun wa ti a ba ti gba jesu christi gege bi imole ati olufunni ni iye awon elomiran ma nwa lati so fun a wi pe bi a ba joko ti jesu christi ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni paul apostoli ti o fi fe ja iro awon eniyan woyi ti o fe ki o ye awon ara kolose wi pe jesu christi o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani kristi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni paul o je ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijinle ife olorun ninu ibomiran wi pe ninu jesu kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi jesu sile ti o wa ogbon tabi oye tabi iye anipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu jesu kristi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti olorun fe fun wa wi pe ninu jesu kristi ni gbogbo ekun nkan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu korinti keji ori kesan ese ikejo korinti keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe bẹẹni o n sọ nipa anito nigba gbogbo ati iṣẹ rere gbogbo o si fi awọn nkan wọnyi si ori jesu wipe ninu kristi ni a ni gbogbo awọn ẹkun nkan wọnyi ni wọn o si ma bi si bi a ba gba jesu kristi gbọ wipe ko si ohun kan ti a fẹ ni ti a ko le ni ni igbẹkẹle ati igbagbọ ninu jesu ninu efesu ori kẹta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se nka awon ese oro olorun wonyi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu jesu kristi ko si igbala ni ibomiran afi ninu jesu kristi ko si idande itusile ninu elomiran afi ninu jesu kristi
bi a ba ri eni ti o pa olokanda bi a ba ri eni ti o fe si olona ti o so fun wi pe imo ijinle ton wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o nko Paul apostle lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo wi pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si nfe ki o da won loju wi pe itanje ni awon eniyan won yi ni won mu to won wa je ki awo nisisin yi awon ohun meta ototo ti o nso ninu ibi ti aka ninu Kolose ori kini ti o nso ninu nipa Kristi Jesu oluwa wa ikini o nso nipa Kristi aworan olorun olorun airi ṣugbọn Jesu Kristi ni o so olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan olorun ikeji o nso nipa Kristi eleda ohun gbogbo iketa o nso nipa Kristi ori ijo ikini Kristi aworan olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikokan wo Kolose ori kini lati ese kedogun oni eni ti se aworan olorun tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi nso nipa Kristi o ni ani idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yi n toka si Jesu Kristi eni ti ise aworan olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun o nigba ti o nso wi pe eni yi ni ise aworan olorun o nso wi pe olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro olorun eni eleran ara ko le fi oju ri olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni olorun deniyan ti o wa fi olorun han Jesu yi ni aworan olorun pipe aworan ti o fi olorun han ti o si so fun a wi pe oun paapaa je olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro olorun nisinsiyi ki o le mo wi pe Jesu Kristi ti a n so nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je olorun funrara re je ki n tun ka si o leti lekan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa eyi n so nipa Jesu Kristi o ni ijoba yi o si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro olorun gbo bi ki ba se wi pe o fe mu olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia e je ki o da wa loju wi pe Jesu ti a gbagbo ki se woli ki se angeli o je olorun o so wi pe a ma n pe ni omo olorun be ni o je omo olorun o si tun je olorun bakan naa bi a ba wo orin dafidi ori karun din ni aadota ori karun din ni aadota lati ese ikefa si ikeje o ni olorun lae ati lae lae ni ite re
Opa alade ijoba re, opa alade otito ni. Iwo fe ododo, iwo korira ewa buburu, nitori na li Olorun, Olorun re. Se fi ami ororo ayo ya o, so lori awon ogba re. Bi o ba fiyesi ohun ti a ka yi, o so wipe ni ese kefa, o so nipa Olorun, o ni Olorun, lai lai ni ite re. Ati wipe opa alade ijoba re, opa alade otito ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run Ọlọ́run rẹ ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje ta ni èyí ń tọ́ka sí jẹ́ kí bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa nínú Hebrew rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run ó sì tún sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀ ati wepe opa alade ijoba re opa alade otito ni wo Hebrew ori kini lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa se aye o mo wepe yin so nipa Christi o wipe ki gbogbo awon angeli Olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wepe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé rántí wípé yìí ń sọ nípa Kristi ní ti ọmọ ni ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ ìwọ fẹ́ òdodo ìwọ sì kórira ẹ̀ṣẹ̀ nítorí náà ni Ọlọ́run àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ yóò yọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin dáfídì ó ń tọ́ka sí jésù kristi ó sì ń pe jésù kristi ní ọlọ́run èyí jẹ́ ohun àwámáridì ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí ọlọ́run láti inú ìwé mímọ́ mo fẹ́ kí o tún wo bíbélì kí o wo róòmù ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún ti ẹni tí àwọn baba ẹ ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo ọlọ́run olùbùkún láéláé bí ó ti ń sọ nípa kristi ni ó ń sọ wípé òun ni ọlọ́run olùbùkún láéláé bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni kí o wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wòlíì kí ó lè ṣe pé kíyèsí wúndíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó sì máa pe orúkọ rẹ ní Emmanueli ìtumọ̀ èyí tí ṣe ọlọ́run wà pẹ̀lú wa bí a ti ń pe jésù kristi ní Emmanueli ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé àti ìtànṣán ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣán ìmọ́lẹ̀ ti ọlọ́run wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa jésù kristi tí ó jẹ́ ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn baba sọ̀rọ̀ nígbàani ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí í ṣe àjògún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé jẹ́ kí o yẹ wípé ọlọ́run ni ó dá ayé ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ jésù kristi ẹni tí í ṣe ìtànṣán ogo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀ ó jókòó lí ọwọ́ ọ̀tún ọ̀la ńlá lí òkè
Eyi nso nipa Jesu Christi we pe oje Olorun oje eleda wa on si ni Olorun aye raye ninu Kolose ori kini wo ese kedogun le kan si eni ti se aworan Olorun ti akori akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so we pe ada Jesu nitori pe awon ti won ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso we pe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wo pe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko we pe akoko da Jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je Olorun bi Olorun baba ti je Olorun be ni Olorun omo je Olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le wa le atete ko se pelu Olorun nipa se re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli n je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ori ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba an so fun nihi we pe o je aworan Olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nowo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi we pe Jesu Kristi yi ni se aworan Olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won gbojú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kán mọ̀ wípé Jesu Kristi ti tó fún wọn ìkejì ó jẹ́ kí ó yé wọn wípé Jesu Kristi yìí ni ẹlẹ́dàá ohun gbogbo wo Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí nínú rẹ̀ lè àdá ohun gbogbo nítorí nínú rẹ̀ lè àdá ohun gbogbo ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo
ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti an so nihin ni wo pe iba ase ohun ti a ri tabi ohun ti a ko ri iba ase ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Christi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Christi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo lai lai ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda oni lati ipele aye lati iseda aye lati igba atijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o segbe sugbon iwo oduro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti a ka yi tani awon oro won yin soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan won yi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti an so nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi soro nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo li o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na li o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji lati ese ikesan
iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere pelu iwo onihirere jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu juda pe ewo olorun yin kiyesi oluwa jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re sin be ni waju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o sori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa jehova ni se pelu agbara ninu ese ikokan la ni o wa npe ni oluso agutan bi o ba ka joanu ori kewa o ri wi pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa jesu kristi o bo owo iran re bi oluso agutan yo se fi apa re ko awon odo agutan yo se ko won si aya re yo se rora da won ti o loyun tali o ti won omi ni koto owo re ti o se fi ikan won orun ti o se ti ti ko erope ayejo sinu osuwon ti o se fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Kristi oluso agutan wa toto wi pe oun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele ri wi pe Jesu Kristi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju wi pe Jesu ti a n soro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese ikejilogun ati ese ikokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati sanpese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Kristi ni wipe Kristi gege bi ori ohun ni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo
ṣùgbọ́n Jésù Kristì tí ó jẹ́ orí fún ìjọ òní orísun agbára. Ó ń sin ní aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òní ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òní aṣáájú àti adarí wa. Òní olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òní iyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkejì lélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí, orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lè àti dá ohun gbogbo, nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbàá gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni

àwọn wá síbí láàárọ̀ yìí láti yin olúwa mo ní ìdánilójú pé inú wa dùn láti wà ní mo ń gbẹ́kẹ̀lé ọlọ́run pé olúwa fúnra rẹ̀ yóò sọ̀kalẹ̀ nínú agbára ńlá rẹ̀ sáàrin wa yóò sì bùkún wa lọ́pọ̀lọpọ̀ lórúkọ jésù mi ò gbọ́ àmì wa o bàbá wa dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ìwọ ni ọlọ́run alágbára a mọ rírì rẹ fún àánú àti orí rẹ lórí ayé wa a dúpẹ́ fún ẹ̀bùn iyì a dúpẹ́ olúwa fún ìlera pípé a dúpẹ́ lọ́wọ́ rẹ olúwa fún àǹfààní tá láti wá jọ́sìn tá a lè wá láti wá jọ́sìn sí ọ nínú ẹ̀mí àti òtítọ́ olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé mú kó ṣe é ṣe fún wa láti gba ìmúṣẹ àsọtẹlẹ jésù kristi olúwa jọhánù orí kẹrin wípé àkókò ń bọ tí àwọn olùsìn tòótọ yóò máa sin bàbá nínú ẹmí àti nínú òtítọ olúwa gba ìyìn àti ọpẹ wa lórúkọ jésù bàbá àti wá síwájú rẹ láàárọ pẹlú ọkàn wa tó ṣípayá à ń gbà ọ gbọ wípé lónìí yìí ìjọsìn ti òní yìí ó ṣe owó ńlá láàrin wa lórúkọ jésù bí a ti wá síwájú rẹ olúwa láti mú ọkàn wa wá àti ayé wa wá síwájú rẹ à ń gbàgbọ́ wípé àkókò kékeré tá a lò nínú àdúrà yìí ó jẹ́ kí àdúrà wa kó lọ sí òkè síbi ìtẹ́ orí ọ̀fẹ́ ìdáhùn yóò sì sọ̀kalẹ̀ lórúkọ jésù olúwa mọ̀ pé ti dáhùn àdúrà náà a gbẹ́kẹ̀lé gbogbo àwọn ara tó wà lójú ọ̀nà olúwa mú wọn débi láyọ̀ àti àlàáfíà olúwa dúpẹ́ fún gbogbo tó ti ń ṣe látẹ̀yìnwá àti pé fún bàbá nu olúwa olùṣọ́ àgùntàn wa gbẹ́kẹ̀lé ọlọ́run wípé ó lò wọ́n ní ọ̀nà ìyanu ní orúkọ jésù olúwa mọ̀ pé ti dáhùn àdúrà náà ní orúkọ ńlá jésù la gbàdúrà orin dávidi 65 láti ẹsẹ̀ ìkíní ìwé mọ́ sọ gbangba fún wa gẹ́gẹ́ bí àǹfààní wípé ọlọ́run yìí ń dúró jẹ́dì ọ ní síọ́nì àǹfààní wò la ní yìí orin 65 kí a lè gbé ìyìn wa sókè sí ọlọ́run alágbára a sì lè níbi tá a pè ní síọ́nì ó wá sọ fún wa ní ẹsẹ̀ kẹ́rin pé alábùkún fún ni ẹni tí ìwọ yàn tí ìwọ sì mú láti máa súnmọ́ ọ̀dọ̀ rẹ kí ó lè máa gbé inú àgbà láàrẹ láàárọ̀ yìí a fẹ́ lọ gbàdúrà pẹ̀lú ẹ̀mí ìmoore sí ọlọ́run wípé a kò wá síbi tá a wà yìí pé bóyá a kò wá ṣá ṣùgbọ́n ọwọ́ ọlọ́run ó ti yàn wá ó ti pè wá ó ti mú wa wá sí ọ̀dọ̀ ara rẹ̀ jẹ́ ká la ẹnu wa báyìí kábẹ̀ sí fi ògo fún orúkọ olúwa máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fi ìbùkún fún orúkọ olúwa nítorí pé olúwa ti yàn wá ó ti pè wá láti wá síwájú rẹ̀ pé kí a wá kí a lè wà nínú àgbàlá rẹ̀ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olúwa nítorí pé olúwa ti fún wa nírú ibi tá a wà yìí àǹfààní tí a ní eléyìí tí a jẹ́ pé àwọn ènìyàn tí a jẹ́ ìbùpẹ̀ lásán nípa orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run ó ti wá fún wa láǹfààní jẹ́ ká dúpẹ́ wípé láàárọ̀ yìí nínú ìpéjọpọ̀ yìí nínú ìjọsìn yìí àwọn tí wọ́n wà níbi báyìí tá a lè rí àtàwọn tó wà lórí ẹ̀rọ ayélujára ní gbogbo ní àgbáyé a máa rí gbà ìfihàn tuntun ti ẹ̀kún orí ọ̀fẹ́ tó mú kí ṣe é ṣe ká dọ́dọ̀ ọlọ́run ó ṣe é ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ gbọ́ pò ń gbàdúrà jẹ́ ká la ẹnu wa sí ọlọ́run olódùmarè irú àǹfààní wo la ní yìí irú àǹfààní ìyanu wo la ní báyìí pé a lè wá sí ọ̀dọ̀ ọlọ́run a sì ń gbàdúrà láàárọ̀ yìí wípé ọkàn wa yóò ṣí a ó sì rí ìfihàn gbangba tuntun a ó rí gbà lọ́wọ́ olúwa tí ẹ̀kún orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ ká gbàdúrà ẹ̀yin ara ẹ̀jẹ̀ ká fi àmì ìmoore hàn pé inú wa dùn pé a wà níwájú olúwa olúwa ti máa ń bùkún wa nígbà gbogbo tá a bá wá ó jẹ́ àkókò ìyanu papọ̀ ẹ̀jẹ̀ ká gbàdúrà lòdì sí gbogbo ẹ̀mí àrífín àti àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ìjọsìn kí ó má ṣètẹ́wọ́gbà ẹ̀mí àrífín ẹ̀jẹ̀ ká gbàdúrà pé kí olúwa kó mu kúrò ìyẹn ni pé kí èèyàn kan máa wá kó kàn máa wá jẹ́ kí ọjọ́ òní kó jẹ́ ọjọ́ àkànṣe fún ọ ìjọsìn àkànṣe ni kí ọjọ́ òní kó jẹ́ fún ọ pé ó padà lọ sílé pẹ̀lú nǹkan kan tó ṣe gbòógì ìsọdọ̀tun yóò wà láyé wa ìbùkún yóò wà nínú ọkàn wa ẹ̀jẹ̀ ká gbàdúrà lòdì sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀mí àrífín eléyìí tó máa ń jẹ́ kí
o ma nje ki agbara Olorun ta mi si ti ko nje ko nipa ninu aye wa to ma nse ina fun irin emi Olorun laarin wa e de ka gbadura pe ah ni je n to ri oro Olorun fin ah ni je re ti o da be nipa fuju te nbelu oro Olorun ati agbara Olorun ohun ko to ma di wa lowo ti o ni je ki Oluwa ko rin laarin wa e de ka gbadura bi pe ayo mu kuro pe ko se nikan ninu ijosin yi ti o ma padanu ise iyanu ti arugbo ojo olubuko to ti pese sile fun wa ninu ipejopo yi laaro yi ko se nkan to ma padanu re ninu wa roti efesu ori keje se keje ni ogun so wi pe pe nipase re ni awa mejeji ni emi sodo baba e de ka gbadura bi pe awon ni aye ti ko ni diwo sibi tori ofe laaro yi lati ri anu gba ka si ri ori ofe lati ma ran lowo ni akoko ti o se alaini e de ka gbadura ka so fun oluwa bayi wi pe a ma ni irin ti o ni diwo si odo olorun irin ti o si diwo ninu re la ma ri gba laaro yi sibi tori ofe ka le ri anu ati ori ofe gba lati ma ran lowo ni akoko ti o wo ni oruko nla Jesu la gbadura ese ru mo so fun wa bi pe a o ni ite lorun pelu ore ile olorun e je ka gbadura eyan ara mi pe laaro yi a o ni ipongbe mimo ipe bi mimo pe ijo sin ti oni yi ko ni je pe a kan wa ge bi agbe ofifo to ko je lesin lasan sugbon ore olorun yo te olukuluku wa lorun nipasẹ oro olorun ti o ko ni si diwo kokan loju ona wa oko wa la ma kun pelu ifarahan ati agbara olorun jo la loko gbadura e te ka gbadura wi pe ipe bi mimo yo wa ipe bi mimo yo wa lati gba to la julo lowo olorun ipe bi mimo lati gba oro olorun wole sinu aye oro iye ipe bi mimo olorun david so wi pe okan mi o nsafere ni olorun e te ka gbadura laaro ipe okan wa yo ma se afere yo ma wa olorun yo ma pongbe olorun okan wa a o se okan wa paya ka le ri to dira julo gba lowo olorun oluwa yo gba wa kuro ninu ohunkohun ti o ma npe akiesi eniyan koni se ohunkohun to ma pe akiesi re laaro igbadura bi ko oluwa fun ara re yo je ki okan wa ko wa lodo ara re Olorun yo mu ki okan wa ko wa ninu oro re okan wa yo wa nu ijosin e de ka gbadura bi pe oro oluwa ta ma gbo loni ore ta ma ko leni adura ta ma gba leni gbogbo e patapata iwo yo sise iranse ounje ati omi iye fun gbogbo okan to npe ngbe to npe bi gbogbo oro ta ma gbo orin ta ma teti si adura ta ma gba ohun gbogbo ti o ma iwo je jade leni ninu ise iranse yo je ge bi ounje iye ati omi iye fun gbogbo okan to npe ngbe to se npe bi boya lori ero ayelujara lo wa tabo wa nu ijosin gangan de ka gbadura pe gbogbo awon ta wa nu gbogbo nu ijosin yi ati gbogbo awon to wa ni to n teti si wa su le nipase ero ayelujara ni gbogbo agbaye oluwa yo mu ki ohun gbogbo ta ma gbo ko mu ite lorun wa sinu okan wa ranti orin david 63 o so fun wa wipe okan wa yo ni ite lorun agbodo gbadura laaro ile ekan si Oluwa je ki okan mi ko ni ite lorun pelu ibukun Olorun lopolopo nipasẹ oro na ati gbogbo ojuse ta ma se ninu ijosin ti aro ite ka gbadura Olorun yo te okan wa lorun Olorun yo mu okan wa sora gbadura ohun ko pataki yo sele ninu aye re Olorun ma se eni po kuro ibi to wa bayi yo mu lo si ipele to kan ninu aye re agbara Olorun yo so kale ni ona nla ni ona nla Olorun to ndawo adura yo ma gbo wa o ti e ti wa ni ina o ndawo adura wa iwo ti ngbo adura si odo re ni gbogbo eniyan bo ni David 65 verse 2 odo re la wa bayi te ka gbadura wi pe a o ni igbagbo
to ni se pelu majem to fese mule ninu ore olorun olorun ti o dawun aduro elija ni ori oke kameli to dawun aduro adari ni babiloni to silekun le tubu fun peteru en ti o je ki ile ko mi ti ile kun le tubu gogbo re to mi ti gogbo ide to to tu sile te ka gbadura pi agbara na yo sokale sarin wa laaro eri yo wa ipo wa la ma yi pada si rere gbogbo awon kan to tin robi ni je la ma wo san imu pada bo sipo yo wa ira pada yo wa igbala isori mimo agbara olorun yo wa e de ka bolu wa soro ninu adura olorun yo se o kan tuntun ninu aye re ninu aye mi olorun yo se ohun to ga ninu aye wa e de ka gbadura fun gbogbo omo ijo yi ko kan ni gbogbo agbaye pe oluwa yo ran wa lowo ka fi ara wa je fun oluwa lotun ka si je onigbagbo to gbona jojo ta si ni oko ti emi ninu iyajo wa pelu olorun ki olorun olodumare yi olorun olodumare yi o ngu adura eti re odi eti re osi le di e te ka gbadura bi pe a o fese wa mule ninu jije eni ti o sera re ka jolo to ka si je aladura eleyi ni oko ti emi ati asiri isegun lori idowo ati awon ipeninja ti aye to ba soju ona wa e te ka gbadura olorun dawo adura o si dawo adura sibe sibe ro ti bibeli so fun wa fese re mule fun wa johanu ri jacob ri karun ese kene ni ogun wi pe ise ti adura olododo nse o ni agbara pupo de ka gbadura pelu gbogbo okan wa ta wo emo ka se paya si olorun adura wa yo jele ti o nse imuse opolopo nkan nla ni waju olorun e de ka gbadura pe gbogbo ipa kokan ni just taro lati bere de opin agbara olorun yo sokale ni ona yanu ogo ti olorun yo sokale olorun yo si se ohun nla olorun david so fun wa ni ese karun o ni ohun iyanu lepo ododo ni iwo fi da wa lohun olorun igbala wa en tin se igbekele gbogbo opin aye ati awon ti o jina rere ni okun je ka gbadura laaro yi pelu okan wa ta mu gboro pelu owo olorun nla ranti nipa ase nla na ase ani baba nu oluwa ti won dari ijo ti won lo kaakiri gbogbo orilede agbaye je ka gbadura fun igbala won okan si ni awon ibi ta ti de ati awon ibi ta ti ide e de ka gbadura fun awon ajire sile okiri ati awon oluso agutan awon adari ijo awon osise ijo ti won se laala ni awon ibi to lewu e de ka gbadura pe ki olorun ko wa pelu won ko se fun okan won lokun ki olorun ko fun okan won ni okun won ni je alaare baba nu oluwa are oni mu won agbara si amiro si okun to npo si okun atoke wa si yo ma po ninu aye won e de ka gbadura fun igbedide isodotun ni gbogbo orilede ka gbadura fun olu ijo e de ka gbadura fun alakoso agba bakan na fun awon adari ijo fun abu ati ipamo ijo pe ijo wa ijo deeper life ijo deeper life ni gbogbo agbaye a o duro sibe sibe a si ma wa ninu iwa mimo ati eko to yi koro ati isodotun to ni se pelu isoji ile ti wa bi pe a ngbe ni aye to n gbojege sibe agbara yo ma gbe ninu aye wa oruko olorun agbaye yo di ayin logo ni gbogbo orilede ti ijosin ti oni ti o ti n waye laaro yi e de ka bere si dupe lowo olorun e de ka bere si yin oluwa nitori pe ohun ni olorun to ti dawun adura wa nitori pe ohun yo bukun wa lopolopo loni ba olorun soro mo mo pe o bukun fun mi laaro yi n o ni wa bakan na n o ni ri bakan na nigba ti ba ko onu ijosin laaro yi mo n kuro n bi egbe n ta ti sodo tun ta gbe agbara wo lati tesiwaju lati ma sa ere ije na lati ma ja gidigidi fun igbagbo oluwa yo si se ninu aye wa loruko Jesu oluwa ti dawun adura wa loruko Jesu baba wa dupe lowo re tori pe won ni olorun looto a je ni to mure pupo

orin igba 200 mọkànlélọgọrùn mọkànlélọgọrùn dúbúlẹ jẹ lábẹ òjì nínú agbo ṣùgbọn ọkan jẹ lọ sórí òkè jìnàrere sílẹ kan wúrà jìnàrere sí òkè ṣíṣá jìnàrere sí olùṣọ àgùntàn jìnàrere sí olùṣọ àgùntàn mọkànlélọgọrùn tirẹ nílẹ yìí jésù wọn kò wá tó fún ọ olùṣọ àgùntàn dáhùn tèmi ni yìí ti ṣáko lọ lọdọ mi bọnà tilẹ rí pálapàla n ó wà gìjùlọ wá àgùntàn mi n ó wà gìjùlọ wá àgùntàn mi ọkan nínú àwọn tá a rà padà kò mọ jíjìn omi náà tí òru dúdú tí kristi kọjá kó tó rí àgùntàn rẹ he ní aginjù rere ló gbọ́ igbe rẹ ó ti rẹ̀ tán ó sì fẹ́rẹ̀ kú tán ó ti rẹ̀ tán ó sì fẹ́rẹ̀ kú tán olúwa níbo ni ẹ̀jẹ̀ tó ń kán wà tó fọ̀nà orí òkè hàn tààtà sílẹ̀ fẹ́nìkan tó ṣáko kólúwa tó mú un padà jésù kí ló gún ọ ní ọwọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀gún ló gún mi níbẹ̀ ọ̀pọ̀ ẹ̀gún ló gún mi níbẹ̀ ṣùgbọ́n ní gbogbo orí òkè àti lórí àpáta ìgbéta dókè ọ̀run wípé yọ mo rí àgùntàn mi he yìí tẹ̀ka làwọn angẹ́lì ń ké yọ jésù mú ẹni ti rẹ̀ wá yọ jésù mú ẹni ti rẹ̀ wá.

0: Mẹ́dẹ́ká ìdírú láti máa bá ṣe ń tẹ̀síwájú ìjọsìn wa láàárọ̀
1: yìí.
0: Afẹ́ràn ìjọ létí lẹ́ẹ̀kan sí. Láti pa ìdákẹ́jẹ́jẹ́ mọ́ nínú ìjọsìn nípa pé àní máa pàtẹ́wọ́ nígbà táwọn akọrin bá kọrin tán tàbí nígbà tá a bá ń kí àwọn àlejò káàbọ̀ sí àríwá iṣẹ́ púpọ̀. Orin ti ìlò ìjọ, orin 233. Dúró fún Jésù. Dúró fún Jésù, ẹ̀yin ọmọ ogun Kristi, gbé àsíá rẹ̀ sókè. A kò gbọdọ̀ fẹ́ kù láti ṣẹ́gun dé ìṣẹ́gun yóò tọ ogun rẹ̀ títí a ó ṣẹ́gun gbogbo ọ̀tá tí Kristi yóò jò Olúwa. Dúró fún Jésù. Fetí sí ohun ìpè jáde lọ sí ojú ìjà lónìí ọjọ́ ńlá rẹ̀, ẹ̀yin akẹ́kẹ́ ń jà fún láàrin àìníye ọ̀tá. Nínú ewu ẹni ìgboyà ẹkọ ojú ìjà sí ọ̀tá. Dúró fún Jésù. Dúró ní agbára rẹ̀. Ipá ènìyàn kò tó má gbẹ̀kẹ̀lé tì rẹ. Di àmọ́ra ìrere máa ṣọ́nà. Máa gbàdúrà bí iṣẹ́ tàbí wúbá pè má ṣe aláìdé bẹ́ẹ̀. Dúró fún Jésù. Ìjà náà kì yóò pẹ́ òní ariwo ogun. Ọlá orin ìṣẹ́gun ẹni tó bá sì ṣẹ́gun yóò gba adé iyì yóò máa bá ọba ògo jọba títí láéláé.

Ami. A wà lórí ìdìde dúró síbẹ̀ báyìí lọ síwájú Olúwa nínú àdúrà. A fẹ́ fi ara wa lé Ọlọ́run lọ́wọ́ nínú àdúrà. Ó kí Olúwa kó fún wa lórí ọ̀fẹ́ láti dúró fún Jésù. A ó sìn àmì ẹ̀dẹ́ká la ẹnu wa ká máa bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Kí Olúwa mo fi ayé mi fún ọ lẹ́ẹ̀kan sí ẹ̀dẹ́ká Olúwa sọ̀rọ̀ pé wọ́n dúró fún Jésù, wọ́n dúró fún ìrere, wọ́n wà sí ìrere, wọ́n sìn Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi, pẹ̀lú gbogbo tí mo ní, wọ́n sìn Olúwa. Ẹ̀dẹ́ká Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Bí o ṣe wá síwájú Olúwa láàárọ̀, ẹ̀dẹ́ká gba àdúrà pé kí Olúwa kó ṣe ọkàn wa. Ká lè gba ọ̀rọ̀ náà, ká gba ìtọ́ni náà, a ó sì sa eré pẹ̀lú ìwàásù ti Ọlọ́run tí ó fi tún máa fi fún wa láàárọ̀ yìí. Bó Olúwa sọ̀rọ̀ nínú àdúrà, ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Lúùkù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógójì bí lè sọ fún wa pé fífúnni, a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára, àkìmọ́lẹ̀ àti àmì ìpọ̀ àkúnwọ́sílẹ̀ ni a ó wọ̀n sí àyà yín. Nítorí òṣùwọ̀ tí ẹ̀yin fi wọ̀n ni a ó padà fi wọ̀n fún yín. Ẹ̀dẹ́ka kan bọnú àpò àti àpamọ́wọ́ wa báyìí, ká sì mú ohun tá a fi fún Olúwa jáde báyìí. Ká nà sókè ìdámẹ́wàá ti ọrẹ rẹ bí a ó ti gbàdúrà báyìí. Àwọn adarí wa wọ́n á máa wà lárọ̀ọ́wọ́tó láti gbà bàbá wa. Dúpẹ́ fún àǹfààní tá a ní láti wá síwájú rẹ àti àǹfààní tí o fi fún wa láti fi díẹ̀ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tó pèsè fún wa. À ń gbàdúrà láàárọ̀ yìí pé bàbá gbà lọ́wọ́ wa ìdámẹ́wàá tọrẹ yìí lórúkọ Jésù. Olúwa gbàdúrà wípé ohun tá a mú wáyìí, Olúwa lò fún ìmúgbòòrò ìjọba ààrẹ lórúkọ Jésù. Fún àwọn àpò tá a ti mú òye jáde, Olúwa bùkún padà. Fún àwọn tó fẹ́ láti ṣe ṣùgbọ́n tí wọn ò ní, Olúwa gbàdúrà, Olúwa bùkún wọn lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Pé àwọn pẹ̀lú yóò lè fi fún ọ nígbò ṣe lórúkọ Jésù. Olúwa dúpẹ́ pé o ti dáhùn àdúrà wa, ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Isaiah, ẹ̀dẹ́ká la ojú wa ká fi ìdámẹ́wàá àti ọrẹ wa sínú àpò tí wọ́n ń gbé kọjá ní ọ̀dọ̀ wa nípasẹ̀ àwọn adarí wa. A ṣe wà nínú ẹ̀mí àdúrà síbẹ̀síbẹ̀. Isaiah 46 ní ẹsẹ̀ ìkẹtàlá, ó sọ fún wa wípé èmi ń wò òdodo mi súnmọ́ tòsí, kì yóò sì jìnà réré, ìgbàlà mi kì yóò sì dúró pẹ́, èmi ó fi ìgbàlà sí Sioni fún Israẹli ògo mi. A fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. A fẹ́ gbàdúrà pé bí ohunkóhun bá wà tá a nílò, bí ohunkóhun bá wà tó lè mú ìsọdọ̀tún wá sórílẹ̀-èdè wa, bí ohunkóhun bá wà tó lè mú àsìkò àásìkè padà fún orílẹ̀-èdè Nàìjíríà tó lédè àgbáyé, òun ni òdodo. Ẹ̀dẹ́ ká gbàdúrà wípé Olúwa jẹ́ kí òdodo rẹ kó súnmọ́ tòsí. Ẹ jẹ́ ká la ẹnu ká gbàdúrà, ẹ jẹ́ ká bọ́lọ́run sọ̀rọ̀ nínú àdúrà wípé Olúwa yóò mú òdodo wá, yóò sì tú òdodo lé orílẹ̀-èdè lórí. Bí a ti ń gbẹ̀yìn rere tí bàbá nu Olúwa tó ń wàásù àti àwọn ìpàdé ìbọ̀nà tó ń lọ káàkiri pé òdodo Ọlọ́run yóò wà lárọ̀ọ́wọ́tó, àwọn ènìyàn ọkàn wọn yóò ṣí láti gbẹ̀yìn rere bí wọ́n ti ń gbọ́rọ̀ Ọlọ́run lọ́jọ́ ọjọ́ tí à ń tẹ́tí sí ẹ̀kọ́ Bíbélì. Ẹ jẹ́ ká gbàdúrà wípé òdodo látọ̀dọ̀ Olúwa yóò jẹ́lẹ̀ tó ṣe é rí, yóò ní ìdánilójú nínú ayé wa. Olúwa yóò sì ràn wá lọ́wọ́, yóò ràn wá lọ́wọ́ láti gbégbé ayé tó fẹ́ ká gbé. Ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè àgbáyé pé agbára ìrere yóò lọ sí gbogbo ibi kọ̀rọ̀kọ̀ ń dú orílẹ̀-èdè àgbáyé. Ọlọ́run yóò fọwọ́ kan gba àwọn adarí orílẹ̀-èdè láti tẹ́wọ́ gba òdodo ìbẹ̀rù Olúwa. Yóò sì jẹ́ ohun tó máa jọba nínú ọkàn ọkùnrin àti obìnrin ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Gbogbo orílẹ̀-èdè àgbáyé yóò sì máa ní ìrírí òdodo ti Ọlọ́run. Ní orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá wa ní Olúwa. A fẹ́ dúpẹ́ fún ìgbé ayé wọn, fún ẹ̀bùn Ọlọ́run tí Olúwa fi fún wa ní ìjọ yìí. A fẹ́ gbé wọn sókè nínú àdúrà. Deuteronomy orí 24:30 ní ẹsẹ̀ 15 bàtà rẹ yóò já sí idẹ àti irin àti bí ọjọ́ rẹ, bẹ́ẹ̀ ni agbára rẹ yóò rí. Ẹsẹ̀ 23:20 ó ní kò sí ẹni tí ó dàbí ó ní ẹni tí a fi bùkún Olúwa kún. Ó ní àlàáfíà ní fún ọ Ísírẹ́lì, ta ni ó dàbí ìwọ ìwọ ènìyàn tí a tọwọ́ Olúwa gbàlà, a sa ìrànlọ́wọ́ rẹ̀, ẹni tí ń ṣe ìdá ọláńlá rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà láàárọ̀ ilé ẹ̀kan sí.
e de ka gbadura pe oluwa yo ran won lowo lati gba koso gusu ati ariwa e de ka gbadura fun olusiagutan wa baba nu oluwa baba nu oluwa e de ka gbadura fun alakoso agba wa awon awon na ni won je olusiagutan agbe ni gbogbo agbaye e de ka gbadura pe ami ororo oluwa ko ma po si lori aye won agbara oluwa yo si ma rin nu ise ranse won si a o si ma je eleri a ma ni riri ohun la ami ati yanu opolopo okan yo si ma de ni igbala sinu jobo olorun ifese mule awon ijo atawon nigbagbo yo wa ni gbogbo agbaye ni oruko nla jesu la gbadura a fe gbadura fun ijo ati gbogbo awon ijade lo jere okan wa oluwa ti ran baba nu oluwa lowo lo si abuja lo si otuku won lo si bi gbogbo e de ka gbadura wi pe agbara olorun yo se muse se ranse won ijo yi ti oluwa ti gbe dide gege bi imole iye si ijoba olorun pe olorun yo mu ki ijo ko ma tesiwaju e de ka lanu ka gbadura fun ijo e de ka gbadura fun ijo pe ki oluwa ko ran wa lowo a ni faseyin o a ni kuro ni owo iwaju a wa loju ogun ija fun ododo ati fun oluwa baba nu oluwa mo tin lo kaakiri ni osu eleyi ni isoji kari aye agbara olorun yo kun se ranse won tete gbogbo bi ta ma lo oluwa yo so kale pelu agbara re oluwa yo se ni oruko nla jesu la gbadura baba a ni idan loju pe gbogbo ta ti bere laaro yi baba oluwa o se won fun wa a o si ni eri ni oruko jesu bi a se ntesi waju nu jo sin oluwa tesi waju pelu wa je ki ma je ki enikeni wa koku onbi ka wa lo lowo ofo loruko jesu baba gbadura pe gbogbo ipa to ku nu ijo sin yi agbara oluwa yo fara han ni ona lati se ohun iyanu baba mo ko ti dan wadura wa ni oruko jesu to lagbara la gbadura e fun mi ni ami miran bayi o oluwa ko bu ko fun yin e je ka joko ni waju oluwa bi a tin tete si awon ifilo won yi a fe ki awon iniyan awon ore awon oju tuntun awon ta ti pe ti won wa pelu wa laaro yi esin dra pelu wa fun igba kokko lati wa kopa nu ijo sin nu ijo di Palai Bible Church a fe ki yin a fe mu ikini olusu agutan wa agba fun ibi kibi te ba wa a fe ke na wo yin soke e ka a fe ke na wo yin soke ayin alejo ayin te pe se wa e je gbe igbese miran ke dide lori ese yin bayi ka tun le mu ikini pataki latodo baba nu oluwa wa fun yin e nawo yin soke ke dide duro awon asona wa ma sumo bi te wa won a fun yin ni iwe kekere kan ejo egba lowo won e dide ke egba iwe na lowo won ke fowo si ke tun da pada nipori ofe olorun bi e tin se leyi e le joko pada ke se ko ni capital letter leyin ijosin a fe ke wa se owo waju awon adari wa yo ri e mo pe moto to gbe yin abawon to gbe yin wa won a duro lati gbe yin pada a ki yin kaabo loruko jesu leko si gbogbo ala ki kaabo sinu ijosin ajumose akose ti oni se ami miran o tori na fe ki yin kaabo a si gbagbo pe loni oluwa yo so yan laarin wa loruko jesu awon pade wa laarin ose ijosin ajumose ta nse leni a wa mi bayi a wa group 2 la wa mi bayi fun si ajumose agbe olorun gbo ko won la ni olorun yo se laarin wa lojo osimi to nbo awon to wa lati subgroup 1 gbagada ni won ma wa fun ijosin ajumose ni ago mejo ku seju medogun nigba ta wa ta wa ni service group 2 a wa ni awon ijo adugbo wa ipade ojule ni gbogbo ojo osimi a ni ipade ojule ni irole fun awon ogo ere awon odo ati awon agunbaniro ati awon agbalagba ototo ni gbogbo e wa ago merin ni fun awon ogo ere ati awon odo ago marun fun awon IFL ati awon agbalagba gbogbo awon olusu agutan e je ka fokan si gbogbo awon olusu agutan mo jo la ni ko ma wa nida ko ojule lati je imulokan le fun awon omo ijo miran ti won kopa ola tin se ojo eko bi ojo aje ni gbogbo ojo aje ma ni eko bi ojo aje ni ni ola eko bi ojo aje ojo ke kerinla won ma da pelu awon gbagada ketu ati somolu fun eko bibeli won
ni ago mefa ku seju medogun ni ojo eko bibeli to bo ojo aje to bo lohun awon ara ile moso ni won ma wa fun eko bibeli won lati dapo mo gbagada keto ati somolu e je ka ri daju pe a wa ni pele gogo awon osise ati awon alejo ta ba pe ipade awon adari ni ojo isegun ojo ke dogun o ma waye ni gbagada mi bayi ni ago marun koja seju me dogun gugu awon adari ni ojo isegun la nreti pe kon wa ni ijo se ti ojo bo ati danleko fun jere okan a ma ni ele ni gugu ojo bo ago mefa irole ni abi ago mefa abo ni role ni gugu awon ijo adugbo o duro lori adugbo bi ta ba wa iya ago ta ba nse ede ka sa ipa wa lati ri pa wa nu awon ipade ta menu ba won tori pe awon ojo ibo kun ma ro le wa lori loruko jesu mi o le gbo ami yun ni gbogbo ojo bo keta ni gbogbo osu a ma ni o ta pe ni asale agbara iwasu yi alakoso agba baba nu oluwa awon gan ni won ma nse eko bibeli na fun wa ni gbogbo ojo aje bi a se nwa olodun yo ma bukun alopolopo loruko jesu ipade ose ojo sade to nbo yi a wa ni awon ipade sori ekun ati jo la ma wa eleyi ni se pelu isodo tun awon ranse olorun yen ni saturday o yo waye ni awon ijo ekun ati ijo lago mesan laaro ile so nipa isodo tun awon iranse olorun yen ni ojo saturday to nbo lohun a su pe awon omo ijo miran ati awon oluso agutan ijo miran youth refresh ipade ti awon odo yi youth refresh o ma waye ni ojo kokan le ni ogun osu ta wa yi on 21 leyin ijosin awon to ba wa ni ijo ekun wa se sugbon awon group 1 won ma se ti won ni eyin isin ajumose lojo na ago meta osan ni ti won ma wa ni isori ekun won ton ba ti pinu ami gck teni kan so pe isoji kari aye gck isoji kari aye o tun ti wa ti osu eleyi o lo si abuja lati on 24 si 25 lati a tun lo si boko bakan na ni ogbon ojo si osu keje yo wa balẹ si otupo ni ipinle benue lati ojo keta si ojo kefa awon ojo won yi awon adari tin pinu won si nseto gbogbo wa la npese sile a si ru awon eyan soke lati je akopa sugbon je awon ti o pe ode ijosin won lati gbodo se ipade ni gbogbo ta ba ti fe se ka le pe awon lomiran wa lati wa gba e to dara lowo olorun ani ka ati pe lati se ipolongo ati papa nipase ero social media adupe lowo olorun fun aseyori ipago awon akorin to waye to pari lana agbo olorun gbo wi pe ohun gbogbo awon akorin wa adura wa ni wi pe ibukun ti won ti ri gba yo ji ajemonu ninu aye won ati seranse won si ami ati seyanu yo ma tele won loruko jesu a se ngbo olorun gbo wi pe ninu tesiwaju ise ranse awon akorin wa yo ma lagbara si yo si ma mu ibukun wa sinu ijo si ati si gbogbo aye loruko jesu odu aye ibukun fun yin

kí a tó gbọ́ ìwàásù ti òní a ó tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run bí a ó ti kà á nínú bíbélì epístẹ́lì ti pọ́ọ̀lù àpọ́sẹ̀lì sí àwọn ará kọ́rìntì epístẹ́lì ti pọ́ọ̀lù àpọ́sẹ̀lì sí àwọn ará kọ́rìntì orí kẹwàá kọ́rìntì kìíní orí kẹwàá nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ ara bí gbogbo àwọn bàbá wa ti wà lábí àwọn sánmọ̀ tí gbogbo wọn sì la òkun já tí a sì bá ń sí gbogbo wọn sí mose nínú àwọn sánmọ̀ àti nínú òkun tí gbogbo wọn sì jẹ oúnjẹ ẹ̀mí kan náà tí gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan náà nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn kristi sí ní àpáta náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nínú ọlọ́run kò dùn sí nítorí pé abì wọn ṣubú ní aginjù nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí àwa kí wọ́n bá ṣe ìfẹ́kúfẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ́ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹni kí ó má ṣe jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn èèyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí ẹgbàá mọ́kànlé ní ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe dán olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí a sì fi ejò run wọn bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparunrun wọn nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún àwa a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwọn ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tó bá rò pé òun dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó tì bá yín bí kò ṣerú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí á dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà lọ ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àti yọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá lè gbà á nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ọ̀wọ́n ẹ sá fún ìbọ̀rìṣà èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n ẹ gba èyí tí mo wírò aago ìbùkún tí àwa ń súre sí ìdàpọ̀ ẹ̀jẹ̀ kristi kọ́ ní í ṣe àkàrà tí àwa ń bu ìdàpara kristi kọ́ ní í ṣe nítorí pé àwa tí í ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan ara kan nítorí pé gbogbo wa ni ó jùmọ̀ ń pín nínú àkàrà kan ni ẹ̀wọ̀ israẹli nípa ti ara àwọn ẹni tí ó ń jẹ ohun ẹbọn wọn kì í ń ṣe alábàápín pẹ́pẹ́ ǹjẹ́ kí ni mò ń wí pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ wọn fi rúbọ sí àwọn ẹ̀mí èṣù kì í sì ṣe sí ọlọ́run èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín ẹ̀yin kò lè mú aago olúwa àti aago ẹ̀mí èṣù ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù àwa ń mú olúwa jọ wúbí àwa ní agbára jù ú lọ ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ń gbé ni ró kí ẹnikẹ́ni má ṣe wà ti ara rẹ̀ ṣùgbọ́n kí olúkúlùkù máa wá ire ọmọnìkejì rẹ̀ ohunkóhun tí a bá ń tà ní ọjà ni kí a máa jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn nítorí pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè ọ́ síbi àsì bí ìwọ bá fẹ́ lọ ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ni kí ẹ jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn ṣùgbọ́n bí ẹnìkan bá wí fún yín pé a ti fi èyí ṣe ẹbọ ẹ má ṣe jẹ nítorí ẹni tí ó fi hàn yín àti nítorí ẹ̀rí ọkàn nítorí pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ̀ ṣùgbọ́n ti ẹnì kejì rẹ̀ nítorí èéṣe tí a fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi ní ẹjọ́ bí èmi bá fi ọpẹ́ jẹ èéṣe tí a fi ń sọ̀rọ̀ mi ní búburú nítorí ohun tí mo dúpẹ́ fún nítorí náà bẹ́ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run ẹ má ṣe jẹ́ ohun ìkọsẹ̀ ìbáṣe fún àwọn júù tàbí fún àwọn héléènì tàbí fún ìjọ ọlọ́run àti bí èmi ti ń wu gbogbo ènìyàn ní ohun gbogbo láì wá èrè ti ara mi bí kò ṣe ti ọ̀pọ̀lọpọ̀ kí a lè gbà wọ́n là orí ìkọkànlá ẹ máa ṣe àfarawé mi àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé kristi ǹjẹ́ ara mo yìnyín tí ẹ̀yìn rántí mi nínú ohun gbogbo tí ẹ̀yìn di ẹ̀kọ́ wọn ni mo ṣinṣin àní gẹ́gẹ́ bí mo ti fi wọ́n lé yín ní ọwọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yìn kí ó mọ̀ pé kristi ni orí olúkúlùkù ọkùnrin orí obìnrin sì ni ọkọ rẹ̀ àti orí kristi sì ni ọlọ́run olúkúlùkù ọkùnrin tí ó ń gbàdúrà tàbí tí ó ń sọ tẹ́lẹ̀ tí ó borí rẹ̀ ó ṣe àìbọ̀wọ̀ fún orí rẹ̀
ṣugbọn olukuluku obirin ti o ngbadura tabi ti o nso tele ni aibo ori re o ṣe alaibo fun ori re nitori okan na ni pelu en ti o fari nitori bi obirin ko ba bo ori e je ki o re irun re pelu ṣugbọn bo ba se pe ohun itiju ni fun obirin lati re irun re tabi lati fari je ki o bori nitori nitooto ko ye ki okunrin ki o bori re nitori niwon bi ohun ti je aworan ati ogo olorun ṣugbọn obirin ni se ogo okunrin nitori okunrin ko ti ara obirin wa ṣugbọn obirin ti ara okunrin wa be ni a ko da okunrin nitori obirin ṣugbọn a da obirin nitori okunrin nitori eyi ni o fi ye fun obirin lati ni ami ase ni ori re nitori awon angeli ṣugbọn okunrin ko le se laisi obirin be ni obirin ko le se laisi okunrin ninu oluwa nitori gege bi obirin ti ti ara okunrin wa be ni okunrin ti pase obirin wa pelu ṣugbọn lati odo olorun ni ohun gbogbo ti wa egbaro laarin eyin fura yin o wa to ki obirin ki o ma gbadura si olorun lai bori ani eda fura re ko wa ko yin pe bi okunrin ba ni irun gigun abuko ni fun ṣugbọn bi obirin ba ni irun gigun ogo ni o je fun nitori ti a fi irun re fun fun ibore ṣugbọn bi enikeni ba dabi eni ti o feran yan jija aba ko ni ru ase be tabi awon ijo olorun ṣugbọn ni ti ase ti a fi fun yin yi ebi ko yin pe e tun pejo ki se fun rere ṣugbọn fun buburu nitori lọmọ kini mo gbọ pe nigbati eyin pejo ni ijo iyapa nbe laarin yin mo si gbagbọ ni apa kan nitori pe ko le se ki o ma si adamo tabi adamo pelu laarin yin ki awon ti o daju laarin yin ba le fi ara han nitori na nigbati eyin ba pejo si ibi kan na ki se lati je ounje oluwa nitori pe nigbati eyin ba nje olukuluku nko je ounje tire ebi a ma pa enikan o ti a se ma pa enikeji kinla eyin ko ni ile ni bi ti e o ma je ti o si ma mu tabi eyin gan ijo olorun eyin si n doju ti awon ti ko ni kini emi o wi fun yin emi o wa yin ninu eyi emi ko yin nitori pe lowo oluwa ni emi ti gba eyi ti mo ti bi fun yin pe jesu oluwa ni oru ojo na nigbati a bi han o mu akara nigbati o si ti dupe o bu o si wi pe gba je eyi ni ara mi ti a fi fun yin e ma se eyi ni iranti mi ege be ni o si mu ago leyin ounje o wi pe ago yi ni maje mu tuntun ninu eje mi nigba kugba ti eyin ba mu e ma se eyi ni iranti mi nitori nigba kugba ti eyin ba nje akara yi ti eyin ba si mu ago yi eyin kede iku oluwa titi yo fi de nitori na enikeni ti o ba je akara ti o si mu ago oluwa laiye yo je bi ara ati eje oluwa ṣugbọn ki eniyan ko wadi ara re daju be ni ki o si je ninu akara na ki o si mu ninu ago na nitori enikeni ti o ba nje ti o ba si mu lai mu ara oluwa yato o nje o si mu ebi fun ara re nitori idi eyi ni opolopo ninu n se di alailera ati olokun ti opolopo si sun ṣugbọn bi a ba n wa di ara wa a ki yoo da wa lẹjọ pẹlu aye ṣugbọn nigbati a ba n da wa lẹjọ lati ọwọ oluwa ni a ti n na wa ki a ma ba da wa lẹjọ pẹlu aye nitori na eyin ara mi nigbati eyin ba pejọ lati jẹun e ma duro de ara yin bibi ba n pa ẹnikẹni ki o jẹun ni ile ki eyin ki o ma ba pejọ fun ebi iyoku ni emi o si to lesese ni igba ti mo ba de agbadura pe ki olorun ki o ran wa lowo lati je oluse oro na amin

láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà, lè a ti sọ wá di mímọ́. Ìkẹwàá.

Jesu pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà, ẹ jẹ́ kí a jáde lọ tọ́ lọ lẹ́yìn ibodò, kí a máa ru ẹ̀gan rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdimímọ́, ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébò ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdimímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdimímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdimímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríjì ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdimímọ́. Bí o bá wo Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n ó tún wá ń sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti bá Jésù pàdé, tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀, ohun kan tún kù tí ẹ̀jẹ̀ Jésù tó máa ń ṣe. Nínú Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, àwọn wo la mọ̀? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé ó rìn nínú ìmọ́lẹ̀, yẹn ni àwọn ọmọ ìgbàlà. Ó ní bí àwa tí a ti bá Jésù pàdé, bí àwa tí a ti ní ìdáríjì, ó ní bí àwa tí a ti kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, bí àwa ẹni ìgbàlà, bí a bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ó ní lẹ́yìn náà, lẹ́yìn ìgbàlà, ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ẹ̀ṣẹ̀ bá kù ní inú, èyí tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àbínibí tàbí àjogúnbá, ó dájú wípé a ò tí wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n nígbà tí a bá ní ìrírí ìsọdimímọ́, tí a wẹ̀ ẹ̀ṣẹ̀ tinú, tí a mú kúrò, èyí ló ń sọ fún wa wípé àsọ wa di mímọ́, ó ń wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí a bá wo àwọn àdúrà tí Jésù gbà, a ó rí wípé ó gbàdúrà fún ìdáríjì, fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébò, nítorí ó wípé Bàbá dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Èyí ni àdúrà tí Jésù gbà fún ìgbàlà àwọn ará ayé, àwọn tó ní ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, àwọn tí wọn ò tí ì bá pàdé, dáríjì wọn Bàbá nítorí wípé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a tún rántí wípé bí ó ṣe gbàdúrà fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún ìsọdimímọ́ àwọn tí wọ́n ti di ẹni ìgbàlà. Nínú Jọ̀hánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ló ti ń sọ wípé sọ wọ́n di mímọ́.

òtítọ́, òtítọ́ lè ọ̀rọ̀ rẹ. Èyí ni àdúrà tí Jésù gbà, ṣùgbọ́n kì í ṣe fún kìkì àwọn wọ̀nyí nìkan nínú ẹsẹ̀ ogún. Ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Ó gbàdúrà fún ìsọdimímọ́ wa pẹ̀lú. Nítorí náà, ó yẹ kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá ti ń sọ nípa ìgbàlà, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ìsọdimímọ́. Èyí ni ó mú wa wá láti wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí lórí àgbélébò àti ìsọdimímọ́ wa, kí ó lè yé wa dáradára. A ó pín ẹ̀kọ́ yìí sí apá tàbí kókó mẹ́ta. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Ìkejì, kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdimímọ́. Èyí ń sọ fún wa wípé àwa pàápàá a ní ohun kan láti ṣe kí a tó lè sọ wá di mímọ́, nítorí a kò lè rí ohun tó dára láti inú ládòfo. Ó jẹ́ wípé àwa pàápàá a ní fi ara wa róbọ, a ní kan ara mọ́ àgbélébò, a ní jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a tó lè sọ wá di mímọ́. Kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdimímọ́. Ìkẹta, Kristiẹni ní láti gbé àgbélébò rẹ̀ lẹ́yìn ìsọdimímọ́. Lẹ́yìn tí a bá ti sọ wá di mímọ́, láti pa ìrírí ìsọdimímọ́ yìí, láti pa á mọ́, ó yẹ, ó sì nílò wípé kí a gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn. Lẹ́yìn ìgbà tí a bá ti rí ìrírí tí ó ṣe pàtàkì yìí, tí a bá ti rí ìgbà. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Nínú Efeso orí karùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Efeso orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín. Ó ní ẹ̀yin ọkọ lápapọ̀, ẹ fẹ́ràn àwọn aya yín lápapọ̀. Gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún. Bí a bá ń sọ wípé ìjọ, ó yẹ kó yé àwọn akẹ́kọ̀ọ́ Bíbélì, kì í ṣe àdàlù ènìyàn, irú wá ògìrì wá ni à ń pè ní ìjọ nínú Májẹ̀mú Titun. Ìjọ jẹ́ àwọn tí a pè jáde kúrò nínú ayé, kúrò nínú òkùnkùn ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé, kúrò nínú èérí àti ìdọ̀tí àti ẹ̀gbin tí ó wà nínú ayé. Àwọn wọ̀nyí tí a pè jáde láti ronúpọ̀ọ̀dà, tí wọ́n ti wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébò, tí wọ́n ti ju àwọn ẹ̀ṣẹ̀ èérí ẹ̀gbin ayé tí ó wà lọ́wọ́ wọn, tí wọ́n ti jù ú sílẹ̀, tí wọ́n ti béèrè ìdáríjì, tí a ti wẹ̀ wọ́n mọ́, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ wọn nòkúrò, tí wọ́n ní ẹ̀rí Ọlọ́run nínú ọkàn wọn wípé wọ́n di ti Ọlọ́run, wọ́n di ẹni ìgbàlà. Àwọn wọ̀nyí ni à ń pè ní ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn tí wọ́n jẹ́wọ́ wípé a pè wọ́n kúrò nínú ayé láti bọ́ sí, láti wá sí ìjọba Ọlọ́run. Ó wá ń sọ fún wa wípé nítorí tiwọn ni Jésù Kristi ló fi ara rẹ̀ rúbọ. Ó ní gẹ́gẹ́ bí Jésù ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un. Nítorí kíni? Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, kí Kristi kí ó lè sọ ọ́ di mímọ́. Àwọn tí wọ́n ti jáde nínú ayé, àwọn tí a ti gba ọkàn wọn là, àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wọn jẹ́rìí wípé wọ́n di ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ọ̀tún, ó ní ìrírí kan tún wà tí wọ́n ní láti ní. Ó ní kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Níhìn-ín ni a ti ń sọ fún wa wípé Jésù fún ara rẹ̀ ló ń sọ ní di mímọ́. Ṣé o mọ̀ wípé ẹyẹ méjì kì í jẹ́ kì í jàṣà? Ẹnìkan ṣoṣo tí ó ní àmúyẹ
bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan sosho to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete koshi aso fun wi pe bi ati subo sinu kanga egbin ese yi ni amu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi ati se alaye nkan won yi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni kokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti ani iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti wepe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi nwe wa mo ninu ati lode mo si gbagbo wi pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni ti so ni di mimo ati awon ti a nso di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko tiju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko nso wi pe eni kan wa ti nso ni di mimo nitori eni ti nso ni di mimo ki loruko eni ti nso wa di mimo Jesu o wa tun so nipa awon ti a nso di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti iba Jesu pade la nso di mimo rara nitori ese yi nso fun a wi pe lati odo enikan soso ni gbogbo won ti wa ati Jesu ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa ti nbe le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe isodi mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti a nsodi mimo won wa lati odo enikan na odo baba wa ti nbe le orun o so fun a we pe nitori ati eni ti nso ni di mimo ati awon ti a nsodi mimo lati odo enikan soso ni gbogbo won iyi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan soso e je wi pe ife kan na
ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won o ni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti an so di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerin dilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Christi fi ara re ru le kan soso oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori we pe iso di mimo lo so ni di pipe wo ese ikerin dilogun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni li oluwa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o se ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti a ba ti ni igbala mo so fun a wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pa re ko nu kuro leyin igba na yo se ko ofin re si wa le okan yo se ko awon majemo ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si wa mimo ko si iso di mimo won kegan olorun funra re o je we pe won foju tembelo iya ti Jesu Christi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wipe
isodi mimo wa nitori wepe omo olorun jesu olorun deniyan alai leshe eni mimo alai laba won ti a pe ni ayan fe baba akan ma agbelebo bibeli so fun wa wepe o fi ara re fun wa nibomiran bibeli wepe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wepe iriri isodi mimo yi je ko se mani fun enikokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo dan dan tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni wepe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wepe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati so ara wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai ni lo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye wa wipe jesu kristi nikan ko se elomiran jesu kristi nikan ki se ikora eni ni ijanu jesu kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wipe jesu nikan lo so wa di mimo to we abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wipe jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luko ori kini ese ikarundinlogorin luko ori kini ese ikarundin ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wepe eni to gbianju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wepe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun a wipe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan papa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti a ni lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wipe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba isodi mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiyesi eyi ti kan eti re amu aise dede re kuro asifo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo israeli lati fi ese won han won o papa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun
o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angel yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan ite re amu ise dede re kuro asi we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerindinlogoji ese ikerindinlogbon Ezekieli ori ikerindinlogoji ese ikerindinlogbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun a wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa isodi mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni ikoko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni a pe ni ikola ohun ti olorun so fun ani we pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa ẹ̀ṣẹ̀ àbínibí ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò èyí ló fi ń sọ fún awé pé Deuteronomy wo bíbélì rẹ Deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà olúwa ọlọ́run rẹ dúró níbẹ̀ bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà kò jẹ́ sọ wípé olúwa ọlọ́run rẹ a n sọ fun a wipe lẹyin igba ti a ba ti ni igbala ti a di ọmọ ọlọrun ohun kan tun ku fun agbara ọlọrun lati se ninu ọkan wa oluwa ọlọrun rẹ yo se ko aya rẹ nila ati aya iru ọmọ rẹ eyi so wipe isodi mimo ko duro nigba awon ti isaju o se fun won o tun fe se fun iru awon ọmọ won ati aya iru ọmọ rẹ lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o leye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki a wo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe
nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi si inu won bi o ba ba jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi si inu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai se yi ni ko si eni ti yori olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba hu soke e je wi pe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigbati olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai se yi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese keta ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese keta oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi aba tin so nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese keta nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese kerin alabokun fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese karun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi mi o ni kan fi igbala se tabi isodi mimo alaboko le awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alaboko fun li awon alaanu nitori won o ri anu gba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anu gba alabokun fun ni awon oninu funfun nitori won o ri olorun sugbon alaboko ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro
ojojimo lo je wipe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so kan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wipe o ki yo le ri olorun nitori wipe o je alaimo ile kun paradise yo ti mo sugbon mo nbebe wipe loni o gbo o gba o gbadura a o si so kan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wipe ani lati ni iriri so di mimo yi oni alabokun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo esu le a o ma pe won alabokun fun le awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun le eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo ke yin ki o si fofun ayo nitori ere yin po le orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan won yi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo ki kan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wipe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wipe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wipe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wipe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to nti wa lati moti o nti wa lati jale o nti wa lati poro o nti wa lati se ohun ti o da sugbon nigba ti a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati ti wa lati se ohun kan won yi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese ohun ni ese ajogunba abinibi o ni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo o ye wa nigba naa wipe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun sugbon ki n to le ka ese ogun mo ni lati ka ese ikejidinlogun nitori wipe bi o ba ka ese ikejidinlogun
bi iriri ikejidinlogun bi o ba je tie ko sese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun oni ati kan mi mo agbelebu pelu Kristi nigba ti o so wipe ati kan mi mo agbelebu pelu Kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to nsoro yi ko ti ba Jesu pade nigba ti a kan ma agbelebu ohun to nso ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni won se emi ni agidi okan emi ni okuta okan ati kan mo agbelebu pelu Kristi oni ati kan mi mo agbelebu pelu Kristi oni sugbon mo wa laaye sibe ki se emi mo oni sugbon Kristi wa laaye ninu mi wi wa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ohun ti kara re fun mi e je ki a wo ese keji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wi pe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese keji ni logun ki o ye wa dara dara o nso wi pe nitori bi mo ba tun gbe ohun ti ohun oni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini ye ki o ye wa wi pe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wi pe ki se pe a tun gbe won ro sugbon opolopo lo nwa si ipago ti o je wi pe ki won ki o to de ipago awon yeti yerun awon oro buburu lenu awon nkan ti won ti ko sile tele ti won ti wo pale tele won a tun gbe won ro nigba ti won ba gbe won ro won ti di apeyida eni to nsoro bi aye eni to ririn aye eni to muti bi aye eni to mu sigata aye mu eni to mu gbogbo nkan ti awon aye mu nkan to ti wo pale tele tele o tun gbe ro eni ti o n woso bi aye eni ti o n lo awon nkan ti aye n lo anku ete anku ikana anjorun nina an lo gbogbo ye ti yerun ako won kora o ni iru eni be nkan ti a ti wo pale nigba ti a di omo Olorun iru eni be o tun gbe won ro o ti di apeyida bi o ba je ru eni be nihi ki se wi pe igba ti a ba pari iwaasu o ma so pe Olorun so mi di mimo Olorun so mi di mimo o ti di arufin eni ti o ba je arufin o ni lati wa fun igbala leyin igba ti o ba ti ni igbala ni o ni lati ma bere nisisin fun isodi mimo e lo mo wa lo si ese ogun nisisin yi ati kan mimo agbelebu pelu Kristi ati kan emi ni to wa ninu ati kan ma agbelebu ori kunkun agbo magba to wa ninu ati kan ma agbelebu oko okuta ma so mo gbo sugbon tinu mi ni won se ati kan ma agbelebo ati kan emi emi ti inu ati kan ma agbelebo pelu Kristi oni sugbon mo wa laaye oni ki si se be nikan sibe ki se emi mo sugbon Kristi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara ohun ti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo kikan ti a kan Kristi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati isodi mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni afenje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jo won gbogbo sile fun Olorun nitori awon eso oro Olorun won ti a tin ka ti o nso nipa ifara eni robo ni o nso nipa iyara eni soto o nso nipa iyara eni simimo ti ani lati se ni imura sile fun isodi mimo wa o si ri ede ti bibeli nlo
Bíbélì lo èdè púpọ̀ yẹ kí n tún ka Galatia fọ. Galatia orí karùn-ún. Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébò ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Ìfẹ́ inú ẹni àti kàn án máa gbélébò. Ìfẹ́kúfẹ́ tó wà nínú ayé àti kàn án máa gbélébò nínú orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébò Jésù Kristì Olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébò fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́ nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébò fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébò fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébò. Ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́kúfẹ́ pàápàá a kàn mọ́ àgbélébò. Ó tún wá sọ fún wa wípé ayé àti àwọn ohun tí ó wà nínú rẹ̀ a kàn wọ́n mọ́ àgbélébò. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébò kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa. Kí a kan ayé àti ara mọ́ àgbélébò. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe kí a kan wọ́n mọ́ àgbélébò. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tan ní jẹ nínú ayé, a ní láti kàn wọ́n mọ́ àgbélébò. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ àti ohun tí a fẹ́ jẹ, a ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa fún ògo rẹ̀ nìkan ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí a ó gbàdúrà. Bí a bá gbàdúrà a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè tí a bá ń béèrè kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere wípé yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́ a ní láti máa gbé àgbélébò wa kí a máa tọ̀ ọ́ lẹ́yìn kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí kí a lè pa á mọ́. Èlé ó mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébò rẹ̀ kí o máa tọ Jésù lẹ́yìn lẹ́yìn ìgbà tí o bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí kẹrìndínlógún ní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó gbé àgbélébò rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ní ìgbàlà a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù. Bí a bá di òṣìṣẹ́ a tún tẹ̀lé Jésù. Bí a bá di oníwàásù a ṣì ń tẹ̀lé Jésù. Bó tilẹ̀ ṣeé ṣe kí a di àpọ́stélì a tún tẹ̀lé Jésù. Títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run a ń tẹ̀lé Jésù. Èyí ni ó fi sọ fún wa wípé ìbá ṣe ní àkókò ìgbàlà tàbí ti ìsọdi mímọ́ tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu tàbí ṣíṣe dídi ajíhìn rere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdi mímọ́ bí a ṣe lè pa ìsọdi mímọ́ yìí bí a ṣe lè pa á mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó sì gbé àgbélébò rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn. Nínú Luke orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún ó sì wé fún gbogbo wọn
pe bi enikeni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni igbawo mo ni ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki asi ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinthians kini orike edogun Corinthians kini orike edogun ese ikokan le logbon Corinthians kini orike edogun ese ikokan le logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Christ Jesu lo wa pe emi nku lojojumo emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se waasu bi o ba ti ku ba o lo se rin kaakire oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni o se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wipe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wipe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wipe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na wipe ani lati ni ipinu lati te ori araba ki atele ife olorun koni si ikera ni bajemo emi ku lojojumo koni si wipe afe lati te aye lorun mo emi ku lojojumo bon buwa bon senu de bini si wa eyi o je nkan kan mo nitori wipe emi ni to wa ninu wa emi ni e ton fe aye e ton fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo ririn loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye mo agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba iso di mimo loni ki o se pa iso di mimo yi mo ki o ranti we pe ati so fun wa we pe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ranti we pe a ka ninu iwe mimo alabokan fun ni awon olokan funfun nitori we pe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti David ibere ki a si wo idahun ti olorun fun David se ranti David o je eni ti olaya to lomo David o je eni to lola to si lokiki David o je alagbara o je oba David o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni ṣugbọn ohun kan wa lọkan rẹ eni o je ki o bere bere ti o bere ninu orin David orin ikerinlelogun lati ese iketa o ni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo re ibere yi ni a bi eni kankan wa loni bi o ba wo yika o ri wipe opolopo eniyan lo wa layika wa o wa n bi wa wipe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigba ti ipe ba dun nigba ti Jesu ba farahan awon wo la o le palarada ti won le ba Jesu lo o ni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bi mo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun a wi pe awon ti yo gun ori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara
se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa pe onija ni oro yi we pe se o ri olorun ni keyin nigba ti ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na n ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon dukia aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gori oke olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri olowa alabo kan fun de awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura je ki olorun ki o so okan re di mimo ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà padà wálé yẹ kí a dáríjì ọ́ bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti di apẹyìndà o ti di arúfin o ti di ẹlẹ́ṣẹ̀ o ti di ọmọ onínakúnà padà wálé bere dariji ki eje jesu ki o we awon ese renu se o tin jale se o ti bere sini puro se o tin seke se o tin fi ara re lati ta ara re fun owo agbere panshaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese o de ara àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ìkántúkù lódò ikùn ìkántúkù nínú ọkàn lọ́hùn ẹ̀ṣẹ̀ àbínibí ẹ̀ṣẹ̀ àjogúnbá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́ gbàdúrà gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí o sì rántí wípé èmi nìyí a ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn agbọ́mágbà má ṣe fẹ́ ọlọ́run láti inú ọkàn a ní láti kàn án máa gbélébù orí kunkun a ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé a ní láti kàn án máa gbélébù ká tó máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí ọlọ́run ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí ọlọ́run a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé tó ń lépa ipò ayé ẹ̀mí tó ń sọ owó di ọlọ́run tó ń wa owó kiri tó ń fẹ́ ni lọ́nàkọ́nà a ní láti kàn án máa gbélébù
emi ti ki fe duro de olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan mo agbelebu

0: ọkùnrin nítorí náà kì yóò dá sí ní ọjọ́ ẹ̀san. Òun kì yóò ná ní owó ìdáǹdè, bẹ́ẹ̀ nínú rẹ̀ kì yóò yọ́ bí ìwọ tilẹ̀ sọ ẹ̀bùn di púpọ̀.
1: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé ìhín ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébòó àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébòó àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébòó àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ 24, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, ó wà ní òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébòó àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wa ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, yóò wà ní òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú, yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa. Nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébòó wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébòó, tí wọ́n ń yẹrí fún àgbélébòó ìṣòro, tàbí àgbélébòó àṣìgbọ́, tàbí àgbélébòó inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn. ẹ̀sìn tó mọ́yán lórí nínú ìjọba ọlọ́run. Ìjẹ́ wípé àgbélébó àti iṣẹ́ ẹ̀sìn wa wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébó sílẹ̀ lórí wípé iṣẹ́ ẹ̀sìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ẹ̀sìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inú níbí ni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣenigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa wípé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyì àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọn ń lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébó rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ìjẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébó, kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ̀ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó wá yé wa nígbà náà wípé láì sí àgbélébó, kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹniróbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébó. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébó. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Ìkẹta, ṣíṣapọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣapọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébó, ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébó, à ń sọ nípa ìfaraẹniróbọ, a sì ń sọ nípa ṣíṣapọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébó, kí ó yí ẹnìkọ̀ọ̀kan wa wípé àìgbọràn ó máa ń ba iṣẹ́ ìsìn wa jẹ́. Àìgbọràn ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa ní ìtẹ́wọ́gbà. Àti kíkọ àgbélébó, kíkọ ìyà tàbí inúnibíni, ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébó. Àwọn ẹsẹ̀ Bíbélì tí a fẹ́ kà nísinsìnyí ni wọ́n ń sọ fún wa àwọn ohun tí a ní láti ṣe ṣáájú sísin Ọlọ́run tàbí ṣáájú ṣíṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run. Nínú Epistle kíní sí àwọn ará Thessalonica ni a ń ka orí kíní ẹsẹ̀ ìkẹsàn-án. Epistle kíní sí àwọn ará Thessalonica orí kíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run kúrò nínú ère, kúrò nínú ìbọ̀rìṣà, kúrò nínú ère láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́. Ó yé wa nígbà náà wípé bí kì bá ṣe wípé a kọ òrìṣà sílẹ̀, gbogbo àwọn òrìṣà tó wà lọ́wọ́ wa, nílé wa, ní ìdílé wa, bí kì bá ṣe pé a kọ̀ wọ́n sílẹ̀, ìsìn wa kò lè jẹ́ ìtẹ́wọ́gbà. A kì í sin Ọlọ́run kí a tún máa bọ̀rìṣà lẹ́ẹ̀kan náà. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ọba, kí a sì kọ gbogbo òrìṣà sílẹ̀. Èyí jẹ́ wípé kí a rọ gbogbo àwọn orogún tó lè máa bá Ọlọ́run ta kàngbọ̀n, kí a rọ wọ́n lóye, nítorí wípé a kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Nínú Luke orí 16, Luke orí 16 ẹsẹ̀ 13, kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì, àyàṣe bí yóò kórira ọ̀kan yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ipò sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Ẹ̀ṣẹ̀ ní láti kúrò lọ́wọ́ wa. A ní láti di ẹni ọ̀tún, ẹni ìgbàlà, kí a kọ àwọn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, kí a kọ wọ́n sílẹ̀, kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìsìn sí Olúwa. Nínú Joshua orí 14, Joshua orí 14 ẹsẹ̀ 14, ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa kí ẹ sì máa sìn lé òdodo àti lé òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn ní kúrò tí àwọn baba yín sìn ní ìhà kejì odò ni àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. Bí a ti ń sọ nínú Májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ náà ni a ń tẹnu mọ́ nínú Májẹ̀mú titun wípé bí a bá fẹ́ sin Olúwa, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti kọ iṣẹ́ ara sílẹ̀, a sì ní láti kọ àwọn òrìṣà sílẹ̀. Ẹsẹ̀ 13, ǹjẹ́ nítorí náà ẹ mú Ọlọ́run àjèjì tí ń bẹ láàrin yín kúrò, kí ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé Olúwa Ọlọ́run wa lé àwa ó máa sìn, ohùn rẹ̀ lé àwa ó sì máa gbọ́. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí, ó yé wa wípé láìsí ìrírí àtúnbí, ìrírí ìgbàlà tàbí ìyípadà ọkàn tí ó dájú, kò ṣeé ṣe láti sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Deuteronomy orí kẹwàá ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 20, bí a bá ti ń kà wọ́n, ni kí ìwọ fúnra rẹ kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí o máa túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí délé nínú ọkàn rẹ, kí o mọ àwọn ohun tí Ọlọ́run ń béèrè kí ó tó di wípé ó gbọ́ wọlé iṣẹ́ ìsìn Olúwa. Deuteronomy orí 10 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 20, ǹjẹ́ nísinsìnyí Ísíráẹ̀lì, kí ni Olúwa rẹ ń béèrè lọ́wọ́ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù rẹ̀, fiyè sí nǹkan àkọ́kọ́ nìyí, wípé kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ìkejì, láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo. Kí a tó sọ wípé a ń sin Ọlọ́run, ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀. Ìkejì, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, gbogbo ìlànà tí ó là sílẹ̀, kí a rìn nínú rẹ̀. Oni lati ma fe, lati ma fe, ohun ti Olorun ba fe, ke a fe, ohun ti Olorun ba ko, ke a ko, o tun wa nso fun wa wi pe ati lati ma sin, lati ma sin Oluwa Olorun re, pelu aya re gbogbo, ati pelu okan re gbogbo, ori o meta to saju, ke a to so wi pe a nsin Olorun, tabi a nse ise isin si Olorun, oni la koko ke a beru re. Lekeji, ki a rin ninu gbogbo ona re. Iketa, ki a fe. Oni leyin na, ni a o ma sin, pelu gbogbo okan, ati pelu gbogbo aya wa. Ni ese ogun, ki iwo ki o ma beru, Oluwa Olorun re. Oni ki iwo ki o ma sin. Oran wa leti we pe, ni sisi Oluwa, o lo papo pelu ki a ma beru, ka ma beru Oluwa. Ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofin mo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun wa wi pe ki a ma sin oni la koko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise isin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati howa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wi pe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Corinthians 1 ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun wa wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli 2:15 ni ati nka ese ikerinla ati ese ikedogun ohun ti a nka nihi o je apere fun wa bi eni kookan o je apere ohun ti o ye ki a ma so fun Jesu Kristi Oluwa ati Olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli 2 orike dogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nítorí pé kò sí ẹni tí yóò gbà wá lọ́wọ́ Absalomu. Ẹ yára kí a lọ kúrò, kí òun má bàa yára lé wa bá, kí ó má sì mú ibi bá wa, kí ó má sì fi ojú edà pa ìlú run. Níhìn-ín ni a ń rí Dáfídì bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìṣòro, ó ní wàhálà, bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ bíbí inú rẹ̀ ló dìde sí i. Àwọn ènìyàn wọ̀nyí tí a pè ní ìránṣẹ́ Dáfídì, síbẹ̀ wọ́n mọ̀ wípé àwọn jẹ́ ìránṣẹ́, àti wípé Dáfídì òun jẹ́ ọba lórí wọn. Wọn ò ka wàhálà tí Dáfídì ní, àìlera àléébù tí Dáfídì ní, wọ́n gbà wípé ó sì jẹ́ ọba lórí wọn. Wo èdè ẹnu wọn kí ó lè yọ wípé àwa tí a gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Irú èdè yìí ló yẹ kó wà lẹ́nu wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ìránṣẹ́ ọba sì wè fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́, wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá Olúwa sọ̀rọ̀, kí a mọ̀ wípé ó jẹ́ Olùgbàlà wa, ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́, àwa gba Jésù gbọ́, kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún ọ wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́, nítorí òun lé ọba àwọn ọba Olúwa àwọn Olúwa, kí a sì sọ fún ọ wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú, bí a bá ní adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn, bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí Olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ àmúra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin, ọba Ísírẹ́lì sì dá, ó sì dáhùn, ó sì wí pé Olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, Olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbà tí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé wọn ò káràmáìsìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ó dájú wípé wọn ó takò wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébò, a sì ní láti gbé àwọn àgbélébò wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí, ipa kejì nínú ìwàásù wa, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run, jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run. Nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì, bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Ísírẹ́lì tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Ísírẹ́lì. o pe won ni awon omo Levi awon yi ni ati ya soto fun ise esin olowa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti Solomoni omo David oba Israel ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni ṣugbọn wa nso wi pe ki won ki o gbe lo si temple ti Solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisin yi ati Israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa ki eran ti wi pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe ohunkohun ti a ba se si eniyan olorun olorun la nse si ohunkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun funra ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to ntele Jesu iranse Jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ika be o nse si oluwa funra ara re bi o ba si sore bi o ba se ise anu bi o ba se ise esin bi o ba toju omo olorun kan olorun lo ntoju olorun lo n fi ife han fun nitori wipe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu Matthew ori kedogbon Matthew ori kedogbon ese ogoji eyi ni a ri oro Jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin Jesu ohun yi ti won se si Jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to di we pe ikupa oju won de won ro we pe bi awon ba ri Jesu awon feran Jesu bi awon ba ri Jesu awon o se ise iranse fun Jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun ara re oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon apostoli ise awon apostoli ori kesan ese ikerin ati ikarun ise awon apostoli ori kesan ese ikerin o si subolule eyin so nipa Saulu o gbo ohun ti o nfo si pe Saulu Saulu e se ti iwo fi nse inu ni bi ni si mi Saulu ko ti ri Jesu loju koju ṣugbọn o se inu ni bi ni si awon ijo ohun ti Saulu se si awon ijo Jesu so wi pe ohun lo se si o ni Saulu Saulu e se ti iwo fi nse inu ni bi ni si mi o si we pe iwo ta ni Oluwa Oluwa si we pe emi ni Jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede Yoruba we pe eni ti abafe iya re ni omo re wu ni nitori be o ti aba se si omo iya la se si a ma so pelu we pe eni ti ori ewo re eni ti o na lopa ilewo re ni oni ton korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo se si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini sisin ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisin ijo olorun ipin si meji ikani wepe a nse ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe a nsin olori jori omo ijo kookan ye ki a wo ni kookan ikini sisin ijo lapapo ninu ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikokan de logun bi mo ti nfi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba eje bi ati nwa suni ni sisin yi o je we pe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wi pe lati ma ko yin lati ile de ile eje we pe a nse ise esin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo we pe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wepe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti an so won yi won je ise ise ti an se si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti an se fun ara lapapo be ni ani ti an se si enikokan fun enikokan ni inu ise isin wa bi Jesu Christi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise isin ti ani lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eyi ti ani lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajihirere bi olokoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo we pe irele ni lati gbe wa wo abi ani lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa ẹ̀yin wí rere. Bẹ́ẹ̀ ni mo jẹ́, ǹjẹ́ bí èmi tí í ṣe olúwa àti olùkọ́ ni yín bá wẹ ẹsẹ̀ yín, ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú ó sì máa wẹ ẹsẹ̀ ara yín. Nítorí mo ti fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Ó yẹ kí ó yé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa wípé a kò lè dúró gangan bí òpó iná ojú títì kí a sọ wípé a ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀sìn wa ó gba wípé kí a rẹlẹ̀, ó gba wípé kí a bẹ̀rẹ̀, ó gba wípé kí a tẹríba kí a tó lè ṣe iṣẹ́ ẹ̀sìn tó pé, iṣẹ́ ẹ̀sìn tó péye àti iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe, a gbọ́dọ̀ kọ́ sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ń gbéraga, a ní láti kọ́ sílẹ̀ láti mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wa nínú ìjọ tàbí sí ayé, sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ Ọlọ́run, ó gbà wípé kí a rẹlẹ̀, ó gbà wípé kí a tẹríba, ó gbà wípé kí a jẹ olóòótọ́ sí Ọlọ́run, kí a sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí Jésù olúwa wa àti olùgbàlà wa bí òun ti ṣe iṣẹ́ náà. Nísinsìnyí a ń lọ sí ipa kẹta, ṣíṣaápọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ti ń wo nǹkan yìí, a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀, nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀ kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe. Nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà, ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébùú fún ẹnì kọ̀ọ̀kan wa, ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bàa lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe kí a bàa lè ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án, nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristì pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ẹ̀sìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù pàápàá nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọyà bí òun bá fẹ́ kọyà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀ Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri, ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé, ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú, nígbà tí a kàn mọ́ àgbélébùú, ó ní ó ṣe é ṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọyà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọyà, tàbí ogun kọyà, tàbí olú kọyà, tàbí adé kọyà. ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọyà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kìí ṣe ọ̀rẹ́ kọyà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí, àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọyà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí, àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọyà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti olúwa, ó yẹ kí a ṣetán, kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni ìṣú máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èéṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́, ó ní ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà, bí o bá ń ṣe rọ́ àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè, ò sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run ń sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí. Ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ, bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún wọn wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kìí ṣe tolówó, kìí ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ ni kí ẹ fi fúnni. Ṣó ṣe ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe ṣe bẹ́ẹ̀. Nínú Lúkù orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònúpọ̀wàdà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn, wọ́n pọ̀, ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹbẹ Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù. Nínú Lúkù orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin, ọkùnrin wo nínú yín ti o ni ogorun agutan bi o ba so okanu ninu won ti ki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji kare o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin segbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti o ronuko ada ju lori olooto mokan din logorun lo ti ko se aini ironupo ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun jesu bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan lati sise fun o jesu emi olorun pe o on so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbala wa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran o nise se o fe ko ise fun olorun olowa ran o nise npe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo ṣetán láti ṣiṣẹ́ fún Jésù, mo dé o, ràn mí

Ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis orí 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí, nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí, nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní ire wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ulé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì, Olúwa ṣàṣàánú fún, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà, ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lè ó wípé sa àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sa àsálà lọ sí orí òkè, kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorrah. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí 13 ti Genesis, ẹsẹ 12 àti ẹsẹ 13 ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì, ìbátan Ábráhámù, tí ó dé ìlú tí a ń pè ní Sodomu. Ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, èyí tí ó yà ọ́ ya Ábráhámù, ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere, tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa, tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà, tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa, kí a sì jáde lọ, kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀, kí a tọ wọn lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì ya ọ̀rẹ́ Ọlọ́run ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò

0: lè bá wí tí ó sì lè ní ohun ìní púpọ̀ tí ó sẹni tí ó ka lọ́wọ́ kò wí pé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì èyí ni Lot fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénání ibi tí ó yẹ ọmọ Ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kénání níbi tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ níbi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábráhámù jókòó sí ilẹ̀ Kénání, Lot sì jókòó ní ìlú agbègbè ni. Ó sì pàgọ́ rẹ̀ títí dé Sodomu. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ kẹtàlá ṣùgbọ́n àwọn ọkùnrin Sodomu ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókò rẹ. Àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ? Àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ? Àwọn wo ni olùdámọ̀ràn fún ọ? Àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́ tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà á ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn bó ò tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aesaiah tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta àárún ẹjọ orí ìkejìdínlọ́gọ́ta. Kérara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn ń bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin be le orun bi won ba dide lati ka baba tin be le orun ada bi aye to aye ko ton gbadura won le so jade ṣugbọn ko ni itumọ ni okan ati le enu won o nso wi pe won da bi orile ede tin se ododo awon iran lot niye o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo oluwa nda won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afẹ se wona mo pe afẹ kuro lowo e o sese ki o je ti golu oso ti aye o sese ki o je ti atike o sese ki o je ti imutipara o si sese ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha o npa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won a ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e tan ki o to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati panshaga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokanlelogun kasa ma gba lo baba si tin si wadura laran siga lan fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to nbo mo tun wose niyan se iru awon ti a mu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara Sodomo ati Gomara awon ti idajo Olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi koriko odo ati lati te aso ofo ati eru labere iwo ha iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon won yi ni olorun so wi pe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan won yi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa won yi ranti ohun ti an so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be le sese man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti je a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun loti an so fun ani Ezekieli ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wi pe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wi pe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wi pe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma n gbo awon won yi ni a n pe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o n so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi n fi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se lot o n fe lati sin oluwa o n fe lati je ti olorun o si ma n gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi n fi ife pupo han o sese ki o ma so fun Abrahamu nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi n fe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abrahamu loju wi pe bi mo ti n lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapaa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa n so fun wa wipe ni ese ikeji le ni ogbon si kiyesi iwo je orin ti o dun pupo fun won ti enikan ti o ni ohun daradara ti o si le fun ohun elo orin daradara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oniwasun yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba si n pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni ton soro kuri jesu kuri eni ton ku ese lo kuri eni ti dariji ni kuri eni ton fun ni igbala olugbala kuri eyi ni sugbon wa wo eni ton soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won da bi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo da bi loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun abrahamu nitori pe abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun abrahamu wa fun olorun gba eri abrahamu je wi pe mo mo abrahamu wi pe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wi pe ohun mo gege bi abrahamu be a ba n so wipe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je ki n bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo wi pe nitori igbe ese awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o n di pupo o si n papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshi tabi ajegunle tabi ni bariga ibikibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o ngbe igbe won pa poju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se olorun da oyan si oto o sin so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o njale le oru se iwo le o sona bi won ba tin de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wi pe e kaabo se iwo ni o ngbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma adresi ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo bera iwo na mo nto ngbeyin re o nso fun anihin we pe olorun je ki o di mo fun abrahamu we pe idajo nbo lori sodomu on gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti we pe loti wa ni ilu sodomu abrahamu si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo o harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wi pe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ranti wi pe idajo nbo nitori onidajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronuku ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won abrahamu tesiwaju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o si wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abrahamu soro tan abrahamu si pada lo si ibujoko re es ori ikokandinogun awon angeli meji si wa si sodomu ni asale loti si joko li enu bode sodomu kise pe on ka bibeli o kise pe o sasaro lori oro olorun kise wi pe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibojoko ni ẹnubodè bí Lọ́ọ̀tì sì ti rí wọn ó dìde láti pàdé wọn ó sì dojúbolẹ̀ kíákéé kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di ímọ̀ fún wípé ìdájọ́ dé wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀ ìdájọ́ ti dé nísinsìnyí ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ ìkejìlá tí a ti kàwé pé àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin àwọn ọmọ rẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà ṣé àwọn ọmọ tiẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta ìkẹrin ìkẹwàá ní ilé ẹlòmíràn èyí ni àwọn ọmọ Lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sódómù ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní Sódómù àti Gomorrah bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ojoojúmọ́ ló fi máa parí ìjà ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí ó tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà ṣùgbọ́n wọ́n sọ fún wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run Lọ́ọ̀tì sì jáde èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sódómù òun Gomorrah nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nkankan fún ọ́ bí wàhálà bá dé bá ọ́ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wó kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú titun ní Tímótì kínní orí ìkarùn-ún Tímótì kínní orí ìkarùn-ún èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀ Tímótì kínní orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bi o ba fi ese re ranse si idajo ti o so fun olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese won yi sile o si ran awon ese won yi si iwaju ite idajo olorun ti a si da jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni wi pe o ti fi ese re saaju a si ti da awon ese won yi lejo ati dariji o Jesu Christ si ti ru ebi ati idajo re asi ti so wi pe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apakan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugo re ti o so wi pe jo mo ti se si o mo ti je elese yala wi pe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re a han gbangba bi ese re ti han gbangba si awon ti o se ati si olorun ti o se be ni a pe awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o ti n de bi o ti n pa oju re de ni iku be ni awon ese won yi ti o n tele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo olorun bẹẹni o gbagbọ ni o si so fun olorun wi pe mo ti jẹbi ṣugbọn o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerinla ṣugbọn eyi ni genesis ori ikokandini ogun ese ikerinla ṣugbọn o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti jesu wa ni aye ti o n so fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe jesu o jo eletan loju e ti o ba si je wipe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wipe idajo nbo jesu christ si nbo gege bi oro re bi o ba je wipe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan wonyi ka si eletan be ni awon angeli wonyi ni won sa lot ni ire wipe dide mu aya re mo awon omobirin re mejeji ti o wa nihin won je merin loti aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je we pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye noa eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oni yawo meji awa ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ̀kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sodomu àti gomora nínú ọ̀sẹ̀ sodomu àti gomora ǹjẹ́ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́banijẹ́, kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ṣé o ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé o ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé o ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé, sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà, o fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n o ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí o ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. O fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, o fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run, o ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀, nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́, sàsálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàsálà fún ẹ̀mí rẹ, kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìjì ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn, kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàsálà fún ẹ̀mí rẹ, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ, àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? sa sala fun emi re sa sala fun emi re nitori idajo nbo lori gbogbo alaigboran lori gbogbo elese lori gbogbo awon agbomagba sa sala fun emi re oni ni ojo igbala bi o ba gbagbo yo gba okanre la yo tun igbesi aye re se nitori ati da Jesu lejo fun o o ti ru ese re ati ase dede re bi o ba je fi awon ese won yi sile ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je tire mo sa sala fun emi re ki o le bo lojo idajo ki ye ni pekun ki o le je tire ni oruko Jesu Kristi Oluwa wa baba wa adupe fun ikilo ife ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan bo ni igba ti a o gbe won kuro ninu ile ti won gbe nisisiyi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti yo ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko ohun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o n kilo fun wa ti o n je ki o ye wa wipe ina yo ma jo ni ojo na ti o si n je ki o di mo fun wa wipe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese wonyi ki a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan wonyi ti won duro niwaju re ti won wo Jesu ti won gbagbo wipe ati fi Jesu rubo fun won ati da Jesu lejo nitori ti won asi ti be se won wo lara Jesu Christi awon ti won fi gbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki abale gba wala mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Christi nitori eje Jesu Christi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese won ni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo mi eje ati ara wa awon ti ko se isile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu okuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan wa ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji shanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won woju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti enikokan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wipe bi ati njade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile nibi oja lode nibi ise nibi kibi ti an lo tabi ninu oko ye ki a le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugo wa ti won sefe tabi ti won ja fara tabi ti won ti le nfi wa se yeye wipe pe ti wa ni ti koja o ti di aserege a nbe o wi pe ki agara ki o ma se da wa ke ma si ri onkohun laye tabi ni isale ile tabi ni awo somo onko lati bi kibi ti o le je ki a boju weyin je ki a je ni ti o duro sinsin ni ojo ti Jesu yo farahan lai wo somo lati gba awon ayanfe soke ka wa kun awon ayanfe ka le ba ojoba ka le ma ba ogbe adupe ko ti gbo ti wa ye bi asi tin jade lo ti an so fun awon elomiran ti an so fun won wipe idajo nbo baba ambe o ma wa ladugo wa awon ti won je ise bi eni jeun ti won mu ese bi eni mo omi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni wa su dabi eletan loju won baba nitori anu re ro won lokan bi a ti nso fun o je ki won ki o tele wa ye ki oro igbala ti an gbo ti o se wale anfani yi ye ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo ma sanu fun wa ma da bobo wa ye ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wala isosan ye ki anu re ki o wa pelu wa bi a si nlo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe owe ori ikejo ogbon ko anki bebi oye ko agbe ohun re soke bi o duro le ori ibi giga won ni leba ona ibi pa ona won ni onke li enu ona ati ni ibode ilu le ati wo oju ilekun eyin eniyan le mi npe o mi sin ko si awon omo eniyan eyin o pe e mo ogbon ati eyin asiwere ke en ki o se alaya oye e gbo nitori temi o soro ohun ti o dara ati sise etemi yo soro ohun ti to nitori ti enu mi yo soro otito iwa buburu si ni rira fun etemi ninu ododo ni gbogbo oro enu mi ko si etan kan tabi arikereke ninu won gbangba ni gbogbo won ja si fun eni ti o ye o si to fun awon ti o nwa imo pe gba eko mi ki si se fadaka si gba imo juura asayan lo nitori ti imo ju eyan lo ohun gbogbo ti a le fe ko si eyi ti a le fi we emi ogbon ni o n ba imoye gbe emi imo si ri imoye irunu iberu oluwa ni ikorira ibi irera ati igberaga ati ona ibi ati enu arikereke ni mo korira temi ni imo ati ogbon ti o ye emi ni oye emi ni agbara nipase emi ni o ba n se akoso ti awon olori si nlanu otito nipase emi le awon ijoye n se olori ati awon oloto ani gbogbo awon onidaju aye mo fe awon ti o fe mi awon ti o si wa mi ni kutukutu yo ri mi oro ati ola nbe lowo mi ani oro daradara ati ododo ere mi ta wura yo ni tooto ju wura daradara lo ati oro mi ju fadaka asayan lo emi rin le ona ododo laarin ipa ona idajo ki emi ki o le mu awon ti o fe mi jogun ohun ini mi emi o si fi kun isura won oluwa pese mi ni ipilese iwa re saaju ise re atijo ati yan mi lati ayeraye lati ipilese tabi ki aye ki o to wa nigba ti ogun ko si ati bi mi nigba ti ko si orisun ti o kun fun omi pupo ki a to fi ide awon oke nla sole saaju awon oke ni ati bi mi nigba ti ko ti ida aye tabi petele tabi ori erupe aye nigba ti o se ipile awon orun emi wa nibe nigba ti o fi osu won ayika le oju ogun nigba ti o so awo somo lojo soke nigba ti o fi agbara fun orisun ibu nigba ti o fi ase re fun okun ki omi re ki o ma se koja enu re ati ofin re fun ipile aye nigba na emi wa lodo re bi onise emi si je didun inu re lojojumo emi nyo nigba gbogbo niwaju re emi nyo ni bi itedo aye re didun inu mi si wa sipa awon omo eniyan nje ni isisiyi e feti si temi eyin omo nitori pe ibukun ni fun awon ti o tele ona mi bo eko ki eyin ki o si gbon ma si se je ki o lo ibukun ni fun eni ki o gbo temi ti o n so enu ona mi lojojumo ti o si n duro ti opo enu ilekun mi nitori pe eni ti o ri mi o ri iye yio si ri oju rere oluwa sugbon eni ti o se mi o se okan ara re nika gbogbo awon ti o korira mi won fe iku iwe owe ori ikesan ogbon ti ko ile re o si gbe ohun re meje o ti pa eran re o ti se adalu o ti wa eni re o si ti tetabili re o ti ran awon omobirin re jade o n ke lori ibi giga ilu pe enikeni ti o se ope ki o ya si ihin fun eni ti o ye ku fun o wi pe wa je ninu ounje mi ki o si mu ninu oti wa eni mi ti mo dalu ko iwe re sile ki o si ye ki o si ma rin ni ona oye eni ti o ba ba elegan wi yo gba itiju fun ara re ati eni ti o ba ba eniyan buburu wi yo gba abuku re ma se ba elegan wi ki o ma ba korira re ba ologbon eniyan wi yo si ma fe o fi eko fun ologbon eniyan yo si ma gbon siwaju ko eniyan looto yo si ma fe o iberu oluwa ni ipilese ogbon ati imo eni mimo ni oye nitori nipase mi ni ojo re yo ma le si ati odun iye re yo si ma le si bi iwo ba gbon iwo gbon fun ara re sugbon bi iwo ba se elegan iwo nikan ni yo ru alaroye ni asiwere obirin o pe ni ko si mo nkan o sa joko ni enu ona ile re lori apoti ni bi giga ilu lati ma pe awon tin koja nibe tin rin ona gan won lo pe enikeni ti o ba se ope ki o ya si ihin eni ti o ye ku fun o wi fun pe omi o le dun ati ounje ikoko si se didun sugbon ohun ko mo pe awon oku wa nibe ati pe awon alapeje re wa ni isale orun apaadi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Olorun baba wa adupe lowo yin wepe e fa wa somo odo ara yin lati mo yin.

láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkópani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́. Ewu púpọ̀ ni ó dojúkọ wá, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé, nítorí àwọn àpẹẹrẹ tí a ń rí lójoojúmọ́. A ní láti máa ṣọ́ra, nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abélékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò, òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Pọ́ọ̀lù tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Tímótì, tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn, kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Èkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè.

0: Simon.
1: Orúkọ ẹni tí jẹ́ Mika, wọ́sẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe éfódù àti tẹ́ráfímù, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ kẹfà sọ fún wa wípé ilé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mósè ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wo ni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Léfì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ kẹfà pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wo láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. di oni yi won se bi o bi ise won atijo ni toto eyin so nipa awon mo Israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ko ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo we pe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o se se ki a ri awon wonyi ki a si le so nipa awon wi pe titi di oni bi o ti le je pe won lo si ile isin titi di oni bi o ti le je wi pe alufa n se wahala lori won titi di oni bi o ti le je wi pe ni idapo oju ile a ma nko won ni oro olorun titi di oni bi o ti le je pe won ka ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihirere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede oro nko ki a ma je ebo kaakiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun alati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si lesi won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jakobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbesi aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti o gbologbo ti atijo iwa ti o gbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba Jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pa ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na nse titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan won yi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timo timo àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní. Orí karùn-ún, à ń kà láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní, orí karùn-ún láti ẹsẹ̀ kíní. Aróyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì. Ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí ìfẹ́kọ́fẹ́ àgbèrè panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ronúpòwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì. Wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá. Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ihà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀. Ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń kí wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀ síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? nje won bebe we pe ki adariji won wo se ikeji en sin fe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti an so ni we pe awon eniyan won yi won gba iwa ti o wa ninu aye ai bikita fun ofin olorun iwa ai lo olorun iwa eni ti ko ni imole yin rere won gba iru iwa be lati wa si aarin won bi a ba se be ti ani iwa bikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa be je ki a wo ori dafidi ori keje lati ese kokanla olorun ni oni dajo ododo olorun si binu si eleshe si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gege bi ojiji re ti man tele o nibi kibi ti o ba wa ba lo eni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ibinu olorun tele awon ti won dese o so we pe olorun si binu ya ba so pe olorun binu je ki o yi o gba ti olorun binu ni o le adamu ati efa jade ibinu olorun niyan gba ti olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo bi a ba so we pe olorun binu gba to binu ni o so fun awon omo israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan awon eniyan na ki o si enikan sosho ninu won ti o le wo ile ileri bi a ba so we pe olorun binu bi o ba ka majemo lai lai dara dara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu iyi ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti safira ati ranti ananiah bi a ba so wi pe olorun binu ki o ranti idajo ti olorun mu wa si ori abo ati jezebeli ati gbogbo awon idile re eyi ni a n pe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o n re ofin olorun koja eni ti o n gbe igbesi aye re bi eni wi pe ko si olorun bi eni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin bi eni wi pe a ko ti iko wa gege bi eko oro olorun ti o n gbe bi awon keferi alailofin awon ti won ko ni imole iyin rere bi o ba je eni ti o n gbe igbesi aye iru eni be o n so fun o wi pe ibinu olorun wa lori re nigba gbogbo lojojumo abajo ti iru awon eniyan be ki ni ifokanbale abajo bi o tile won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori pe ibinu olorun wa lori elese lojojumo o igbesi aye re se agbere wa nbe se panshaga wa nbe oju kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbesi aye re je ki o da oloju wipe ibinu olorun idajo olorun wa lori awon ti won rin iru irin be wo owe ori kokanla ese ikokanlelogun bi a ti le fi owo so owo po eniyan buburu ki yo lo laijiya ohun ti a n so ni wipe enikeni ti o wo ki o fi ti ara re lehin se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma n hu o sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufaa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi panshaga ti o ma so fun o wipe ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufaa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti iba je woli ile ti okun Iba di angeli papa la ti onon wa. Ti on ki on le yin wepe. Je ki a shon te ba fe she. Ko si on kon ti o le da. La ti e yin re je ki o yi o wepe. Bi a ti le fi o woso wapo. E ni o buburu. E le she. Akpe yin da. A won ti on de she ni koko. Ti on lo wepe ko se ni ti o mon. An so fan wepe. Won ki yi o lo. La e ji ya. Bi o ba wo a won iwe o ni wasu. Iwe oni wasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro pe olorun ko ri won se orun ti dafidi ori basheba ti o nwe ni ibiti ati le ri ni o nbere wo pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si Basheba o dabi eni wo pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi ewa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki o dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o wepe ki o dara fún ènìyàn búburú bèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israeli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú bèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnesari tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn o daju wipe ibinu gbigbona ati idajo olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju olorun o le ma so wipe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wipe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti won ma n so wipe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni iro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe ye ka wo majemo titun ni korinti kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ni, kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ọ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá ẹsẹ̀ 21, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ 17. Dánielì orí kẹrin láti ẹsẹ 14. Ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ 14. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sáìsáìsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri olorun so wi pe wa pelu otito ko ise re sile so fun olorun wi pe o mo wi pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je wi pe anu olorun ati idariji latodo re yo je tire o jakobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun owo si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ke se gba awe e je wo pe ki a kaanu ba ti o so pe ki a gba awe ohun ti o so ni wo pe nihi yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buri iwaju olowa oni ki a se sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu era yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wipe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wipe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisinsin ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a sọ fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro wipe agbere ati panṣaga ti o je iwa re o ro wipe olorun wa foju wipe olorun ori o o mo igbesi aye re ohun ti o se n sọ fun o ni ọsan yin ni wipe ki o le ronu pada ki o le sọ fun olorun wipe ese wa ni ago re ese wa ni ọkan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile òun fẹ́ ké pe ọlọ́run òun fẹ́ sọkún kíkorò o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí o kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí o sọ fún ọlọ́run wípé o ò ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronú pé padà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run o dájú wípé yóò gbọ́ yóò dáríjì ọ́ yóò fọ́ ní ìgbàlà tòótọ́ yóò sì fọ́ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn yìí tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wọ ojú ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwà bí ọlọ́run ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù ẹni tí ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káànú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí ó lè dáríjì wá kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára ọlọ́run ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀ o sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún ọlọ́run oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káànú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí ó lè dáríjì wá ki o si fun oni ore ofe lati gbe igbese aye olooto ati olododo. Bi o ba re ara re sile labe agbara Olorun, o daju wi pe idariji yo je ti re. O si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo. Bi abati we onu ti a se we omo pelu eje Jesu, o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si Oluwa wi pe pelu ore ofe re, iwa ododo, iwa otito, iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo, yala ni ile tabi lode, yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa. Iwa mimo, iwa ododo, aire koja ni o ma wa lowo re ni igba gbogbo. So fun Olorun, ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu Bibeli mu. Eni ti o bo ese re mole ki o se rere, sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba.

0: ìwé òwe orí ìkẹwàá òwe Solomoni nìwọ̀nyí. Ọlọ́gbọ́n ọmọ ṣenú dídùn bàbá rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè ọmọ ni ìbànújẹ́ ìyá rẹ̀. Ìṣúra ìwà búburú kò ní èrè, ṣùgbọ́n òdodo ní gbani kúrò lọ́wọ́ ikú. Olúwa kì yóò jẹ́ kí ebi kí ó pa ọkàn olódodo, ṣùgbọ́n ó yí ìfẹ́ àwọn ènìyàn búburú dànù. Ẹni tí ó bá de ọwọ́ àdi tálákà, ṣùgbọ́n ọwọ́ àwọn alápọn ní mú ọlà wá. Ẹni tí ó bá kójọ ní ìgbà ẹ̀rùn yọ ọlọgbọ́n ọmọ, ṣùgbọ́n ẹni tí ó bá ń sùn ní ìgbà ìkórè ni ọmọ tí dojú tini. Ìbùkún wà ní orí olódodo, ṣùgbọ́n ìwà agbára ni yóò bo ẹnu ènìyàn búburú. Ìbùkún ni ìrántí olóòótọ́, ṣùgbọ́n orúkọ ènìyàn búburú yóò rà. Ọlọgbọ́n inú ni yóò gba òfin, ṣùgbọ́n ètè wérewère ni a ó parun. Ẹni tí ó rìn déédé, ó rìn dájúdájú, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe àyídà ọ̀nà rẹ̀, òun ni a ó mọ̀. Ẹni tí ń ṣẹ́ ojú, ó mú ìbànújẹ́ wá, ṣùgbọ́n ètè wérewère ni a ó parun. Kànga ẹyẹ lẹnu olódodo, ṣùgbọ́n ìwà agbára ni yóò bo ẹnu ènìyàn búburú. Ìríra ni irú ìjà sókè, ṣùgbọ́n ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ilé ètè ẹni tí ó mòye ni a rí ọgbọ́n, ṣùgbọ́n kùmọ̀ ni fún ẹ̀yìn ẹni tí òye kù fún. Àwọn ọlọgbọ́n a máa tó ìmọ̀ jọ, ṣùgbọ́n ẹnu àwọn aṣiwèrè súnmọ́ ìparun. Ọ̀rọ̀ ọlọ́lá ni agbára rẹ̀, àìní àwọn tálákà ni ìparun wọn. Iṣẹ́ olódodo tẹ̀ sí iyè, èrò àwọn ènìyàn búburú sí ẹ̀ṣẹ̀. Ẹni tí ó bá pa ẹ̀kọ́ mọ́, ó wà ní ipa ọ̀nà ìyè, ṣùgbọ́n ẹni tí ó bá kọ ìbáwí, ó ṣìnà. Ẹni tí ó bá pa ìkórira mọ́ lé ètè ìké, àti ẹni tí ó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn aṣiwèrè ni. Nínú ọ̀rọ̀ pípọ̀, a kò lè fẹ́ ẹ̀ṣẹ̀ kù, ṣùgbọ́n ẹni tí ó fi ètè mọ́ ètè ni ó gbọ́n. Ahọ́n olóòótọ́ dàbí ààyò fàdákà. Ààyè ènìyàn búburú kò ní iye lórí. Ètè olódodo ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n àwọn aṣiwèrè yóò kú láì lọ́gbọ́n. Ìbùkún Olúwa ní mú nílà, kì í sì fi làálàá pẹ̀lú rẹ̀. Bí ẹ̀rín ni fún aṣiwèrè láti hu ìwà ìkà, ṣùgbọ́n ọlọ́gbọ́n lẹni òye. Ìbẹ̀rù ènìyàn búburú ń bọ̀ wá ba, ṣùgbọ́n ìfẹ́ olódodo ni a ó fi fún un. Bí ìjì ti ìjà rí kọjá, bẹ́ẹ̀ ni ènìyàn búburú kì yóò sí mọ́, ṣùgbọ́n olódodo ni ìpìlẹ̀ àìnípẹ̀kun. Bí ọtí kíkan sí ehín àti bí èéfín sí ojú, bẹ́ẹ̀ ni ọ̀lẹ sí ẹni tí ó ran ní iṣẹ́. Ìbẹ̀rù Olúwa mú ọjọ́ gùn, ṣùgbọ́n ọdún ènìyàn búburú ni a ó ṣẹ́ kúrú. Àbá olódodo ayọ̀ ni yóò já sí, ṣùgbọ́n ìrètí ènìyàn búburú ni yóò ṣègbé. Ọ̀nà Olúwa jẹ́ ààbò fún ẹni ìdúróṣinṣin, ṣùgbọ́n ègbé ni fún àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. A kì yóò ṣe olódodo ní ipò láé, ṣùgbọ́n èèyàn búburú kì yóò gbé ilẹ̀ ayé. Ẹnu olóòótọ́ mú ọgbọ́n jáde, ṣùgbọ́n ahọ́n àríkèrèkè ni a ó ké kúrò. Ètè olódodo mọ ohun ìtẹ́wọ́gbà, ṣùgbọ́n ẹnu ènìyàn búburú ń sọ̀rọ̀ àríkèrèkè.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí, pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídì ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yìí yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa. Agbára atóbijì ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe. Ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀. gbogbo ipa gbogbo agbara gbogbo ola ti olorun ni ibere kan lo waye ninu genesis ori keje di logun ese ikerinla lati ese iketala oluwa si wi fun abraham pe nitori kini sara se nrerin wi pe emi o ha bimo ni toto eni ti o ti gbotan ohun kan ha soro fun oluwa olorun bi o bi o se bere lowo abraham o ni se ohun kan soro fun oluwa lati se o wa nso fun o wi pe li akoko ti a da emi o pada to wa ni iwoye amodun sara yo si li omokunrin kan olorun so yi kan na fun o bi o ba je ni ti o yagan o so wi pe ko si ohun to soro fun lati se o ni ni iwoye amodun iwo na o gbe omo tuntun ti re jo loruko jesu ninu jobo ori keje le ni ogoji jobo ori keje le logoji ese ikeji omo isoro wahala aisan ti jobo ni sugbon lese kese ti jobo fun are so wi pe emi mo pe iwo le se ohun gbogbo ati pe ko si iro inu ti a le fi ti a le fa seyin kuro lodo re ni ori yi kan na ni ojo yi kan na ti jobo so wi pe emi mo wi pe iwo le se ohun gbogbo ni ojo na ni igbekun aisan ti o wa lara re lo dopin ojo ti iwo fun are ti o ba gbagbo wi pe iwo na mo gege bi asale yi wi pe ko si ohun ti o soro fun olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko jesu ninu jeremiah ori kejile logbon jeremiah ori kejile logbon ese iketa di logun oni ah oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbese aye re yo kuro lasale yi loruko jesu nitori olorun ti a n gbadura si o ni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wi pe olorun ni a tobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga o ni lo igi ki alagbede ki o to ro ada tabi oko o ni lo irin sugbon olorun wa ko ni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a n ri loni ni a fi n so fun wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi ju ni o ni gbogbo agbara o ni alagbara nla o ni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu o to o tun ni aniseko o ni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbesi aye re ti o soro ju fun olorun lati se o si ri wipe ni asale yi gbogbo ko seese ni igbesi aye re yo di siseese loruko jesu ni kiakia a o ma wo koko meta lori iwaasu ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to nsidi nipase olorun wa oke nla nla to nsidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara
3: nla ti olorun wa wo exodio orike dogun exodio orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronica kini chronica kini ori kokande logbon lati ese ikokanla si ikeje lati re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire olowa asi gbe oleke li ori ohun gbogbo le ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo le owo re ni agbara ati power ati le owo re ni siso ni din lawa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni akaikatan ni awon ohun ti olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni olorun ti ansin nigbati abamoye iru agbara nla ti olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ipoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajiji loju enikankan wa loruko jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni olorun ti o si mo we pe o ni atobi ju o ni o ni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbese aye re a o so de petele bi a ba si oloju nipa ti emi lati ri ashiri ijile atobiju agbara olorun aye re koni ri bakan na mo olorun atobiju to da aye

gbé ojú yín sókè síbi gíga kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí ta lè ó dá wọn mo ní ta lè ó dá wọn tí mú ogun wọn jáde wá ní iye ó ń pe gbogbo wọn yí orúkọ nípa títóbi ipa rẹ nítorí pé òun le ní ipa kò sí ọkan tí ó kù ẹsẹ ìkejìdínlọgbọn ìwọ kò tí ì mọ ìwọ kò tí ì gbọ pé ọlọrun ayérayé olúwa ẹlẹdàá gbogbo ìpẹkun ayé kì í ṣàárẹ mo ní kì í ṣàárẹ bẹẹ ni àárẹ kì í mú un kò sí àwárí òye rẹ agbára yìí yóò ṣiṣẹ ní ìgbésí ayé rẹ láṣáálẹ yìí lórúkọ jésù nínú éfésù orí kẹta éfésù orí kẹta ó yẹ kí o máa fi ọkàn ro ohun ńláńlá tí ọlọ́run yóò ṣe fún ọ ní àṣálẹ̀ yìí bí a ti ń wo agbára atóbijù ọlọ́run wa éfésù orí kẹta ẹsẹ ogún ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa ó sọ fún wa wípé agbára yìí agbára ọlọ́run yóò ṣiṣẹ́ nínú rẹ ó sì sọ fún wa wípé yóò ṣe ohun tó ń béèrè ìkejì yóò ṣe èyí tó ń rò lọ́kàn ìkẹta yóò ṣe gbogbo ohun tí a ń béèrè tàbí tí a ń rò ìkẹrin yóò ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò láṣáálẹ̀ yìí lórúkọ jésù ó wá sọ pé ó jù bẹ́ẹ̀ lọ wípé ọlọ́run alágbára atóbi jù tí ṣí òkè nídìí yóò ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò ó ní irú agbára yìí yóò ṣiṣẹ́ nínú wa mo rò wípé ó múra sílẹ̀ mo ní ṣe ó múra sílẹ̀ nítorí wípé lónìí ọlọ́run yóò ṣiṣẹ́ ara ní ìgbésí ayé rẹ nítorí agbára ńlá tó jí jésù kristi dìde láti inú òkú ó ṣetán láti ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ èyí ni ó mú wa lọ sí kókó kejì ńsìn ó ń sọ nípa òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa òkè ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa nínú Matthew orí kẹtàdínlógún Matthew orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkọkàndínlógún nígbà náà lé àwọn ọmọ ẹ̀yìn jésù tọ́ wá lẹ́yìn wọ́n ń bi pé èé ṣe tí àwa kò lè jáde ohun kan ṣẹlẹ̀ ọmọ kan ní ẹ̀mí èṣù ẹ̀mí tó ń da lóró wọ́n gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn jésù ṣùgbọ́n wọn ò lè ṣe wọn ò lè lé ẹ̀mí èṣù yìí jáde ṣùgbọ́n nígbà tí jésù dé pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ kan ó lé ẹ̀mí èṣù yìí jáde èyí wá ṣe àwọn ọmọ ẹ̀yìn ní kàyéfì wọ́n á bèrè wípé kí ni ṣe èyí ti ṣe tí àwa ò lè ṣe nǹkan yìí nínú ẹsẹ̀ ogún jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni lóòótọ́ ni mo ṣàwí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ ṣe ní ìgbàgbọ́ mo ní ṣe ní ìgbàgbọ́ bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi ẹ̀yin ò wí fún òkè yìí pé ṣí níhìn lọ sí ọ̀hún yóò sì ṣí jésù ní yóò sì ṣí láṣáálẹ̀ yìí yóò sì ṣí gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ yóò sì ṣí kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe kò sí nǹkan tí ẹ kì yóò lè ṣe nínú Máàkù orí kọkànlá Máàkù orí kọkànlá ẹsẹ ìkẹtàlélógún Máàkù orí kọkànlá ẹsẹ ìkẹtàlélógún lóòótọ́ kìí ṣe ti ọ̀rọ̀ eré lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ọmọ ọlọ́run ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́ ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù.

0: ẹni kẹni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un yóò rí bẹ́ẹ̀ fún un yóò rí bẹ́ẹ̀ fún un. Ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún. Kí ni à ń pè ní òkè? Òkè ni àwọn ìṣòro àti làásìgbò tó lágbára jò wá lọ tí a kò lè fúnra wa mú kúrò tí ó sì nira púpọ̀ láti gbà mọ́ra tó sì ṣe pé gbogbo agbára wa àti ti àwọn olùrànlọ́wọ́ wa lápapọ̀ já sí òtúbáńtẹ́. Òkè yìí jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn tàbí ìṣòro tàbí wàhálà tó takú tó ní òun kò ní lọ. Fún ẹni tí ó ní irú òkè bẹ́ẹ̀ iwájú kò ṣeé lọ bẹ́ẹ̀ ni ẹ̀yìn kò ṣeé padà sí. Ó dàbí èyí tí àwọn èèyàn wa máa ń sọ wípé ọba ranni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé má jẹ́ odò ọba kò sì ṣeé rọ́lù bí òmùwẹ̀. Òkè ni ẹrù tí èṣù gbéru ènìyàn ọrùn ń wọ ẹlẹ́rù kò sí ẹni tí yóò sọ ọ́ kalẹ̀ ṣùgbọ́n láṣáálẹ̀ yìí gbogbo ẹrù lọ́rùn rẹ lórí rẹ a ó sọ ọ́ kalẹ̀ lórúkọ Jésù kí o lè yé wa dáradára ohun tí a ń pè ní òkè àti ohun tí a ń gbàdúrà ní àṣálẹ̀ yìí wípé yóò ṣídì jẹ́ kí n ṣe àwọn àpẹẹrẹ díẹ̀ fún ọ. Ìkíní, bí àwọn òkè ṣe ga ju ènìyàn gíga yòówù láyé lọ bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà ga ju ìmọ̀ ọgbọ́n àti agbára ẹ̀dá lọ. Ohun tí a ń pè ní òkè ó ga ju ẹnikẹ́ni yòówù láyé bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro àwọn àìsàn àwọn àjogúnbá ló ga ju ọgbọ́n àti agbára ẹ̀dá lọ. Wọ́n jẹ́ ìṣòro tàbí àìsàn tó díjú tó ta kókó tó suni sú tàbí tó gọ̀ǹtì ọ. Ìkejì, àwọn òkè wọ́n jẹ́ àdáyébá. Bí a bá ń pe nǹkan kan lókè ó jẹ́ wípé àdáyébá ni wọ́n ti wà níbẹ̀ kí a tó bí wa gẹ́gẹ́ bí òkè àpáta olúmọ ní ìlú Ẹ̀gbá bí ó ti wà níbẹ̀ kí a tó bí Lágbájá tí òkè Ṣápátì ti wà ní Ìbàdàn kí a tó bí Làkáṣègbè bẹ́ẹ̀ náà ni kí a tó bí Arúgbó tí ń bẹ ní abúlé wa Ìgún ìdílé ti wà. Èyí ni a ń pè ní òkè. Àwọn nǹkan wọ̀nyí tí ó ti wà nínú ẹbí tó jẹ́ àìsàn àjogúnbá bí wárápá bí àtọ̀gbẹ bí àìsàn búburú mìíràn tí kò ṣe é fẹnu sọtán àwọn nǹkan wọ̀nyí ni a ń pè ní òkè ṣùgbọ́n láṣáálẹ̀ yìí wọ́n pòórá lórúkọ Jésù. Ìkẹta, bí òkè ṣe máa ń jẹ́ ìdènà tó takú síbẹ̀ tó ń ṣe ìdíwọ́ fún ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrùn ọjọ́ pípẹ́ àti ìdálóró ẹ̀mí èṣù ń dènà ìtẹ̀síwájú ẹbí àti àṣeyọrí lẹ́nu iṣẹ́. Pẹ̀lú irú òkè bẹ́ẹ̀ ayé ènìyàn nínú ayé ènìyàn bí wọ́n bá fàá kì í tó ara wọn ṣùgbọ́n láṣáálẹ̀ yìí yóò tó ara wọn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè nínú tàbí nínú àlèyàn tàbí nínú tẹ́tẹ́ títa ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣáálẹ̀ yìí a ó tu ọ sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró bí igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà ṣùgbọ́n láṣáálẹ̀ yìí ó dòmìnira lórúkọ Jésù. Ti ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo kí ènìyàn kí ó di ìgbèkùn fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àti tu ọ sílẹ̀. Ìkẹrin, tẹlòmíràn jẹ́ ìgún tàbí èpè tàbí ìtàkasíni tó jẹ́ wípé láti ìgbà náà ni onítọ̀hún ti yàgàn tí tàbí tí òkúta bá ọjà rẹ ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ki orire wi pe bi o ti wa nihin lasa le yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni osho tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo we pe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise osi to dogo tini to dabi eni we pe o je igbese to taku to topinu wi pe owo ba okale ijakole eru to je wi pe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wi pe iku ya jesin lo sugbon lasa le yi loruko olorun loruko jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko jesu iketa oniruru ise iyanu anu lati odo olorun wa oniruru ise iyanu anu lati odo olorun wa Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti Jesu so ni hin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wi pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o so fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo ohun ti Jesu nso o wa nso wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa awon bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo tin fe gege bi iwo tin fe se o fe nkan kan lodo olorun lasa leyi oni yo ri fun o gege bi iwo tin fe asi mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki olorun ki o se o loju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti a ka yi ise awon apostoli ori kerindinlogun lati ese ikedogbon de ikerindinlogbon sugbon laarin ogonjo Paul ohun si la n gbadura won si n korin iyin si olorun awon ara tubu si tete si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti wi pe awon elewon wonyi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won si korin yin ni a gbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa ni le tubu ide won tu sile iwo na lasa le yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi a ba tin gbadura nitori anu olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu ye ran leti wi pe balogun orun ijosi ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara Kenani ti mo ti ka fun o ti o dabi aja ni waju olorun sibe o gba iwosan ati idande fun omobirin re ko ye
1: ko leto si sugbon o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni ohun ko bi ore bi ore bi oluran lowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo ti leje wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a npe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko ti re ti de gbogbo oke to wa ni igbese aye re won opora loruko jesu on ko ti baje e baje ike ti o da bi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun a mu won koro loruko jesu ide ki o bere si ni gbadura ki o so fun olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe sugbon ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wi pe o leto si ki se wi pe o pe ki se wi pe olohun kan to fi le jalanka to ni waju oluwa wi pe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro out to sile au mu larada out down need murasile ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
2: gba olorun gbo gba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji ile okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o n wi yo se yo si ri be fun

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wi pe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wi pe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wi pe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se we pe boya ni kankan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ti olorun mo koro gbogbo oke ni yo sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo ti re ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe osa ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon kan won yi tabi ohun ti o jo won le o je ti re ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọ ọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tìrẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdàá kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ àpàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer àpá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
yẹ ara rẹ wo. Ibikíbi tí o bá wà yẹ ara rẹ wo. Iṣẹ́ ìyanu Ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́. Bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí, wípé o ti farahàn nínú ara rẹ, kí o máa jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Dìjí ókè agbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára atóbi jù, a dúpẹ́ wípé agbára yín ò lópin, agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ agbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Egun ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Egun ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀, ẹ mú aláìsàn lára dá, ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì. Ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkè wá tí Ọlọ́run yóò ya lò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọ́gbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, wọn ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa ìyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé ní ìgbà àjàkálẹ̀ àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà, ìyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora.
bi aban so nipa eyan akoko eyan o je akoko ti o buru jojo ti a n gbadura wi pe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wi pe ninu oro olorun akoko eyan wa ati wi pe ninu akoko eyan yi olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba ti si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon o so fun wa o ni ki se iyan nipa ti onje jije tabi ki se ti ongbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o sese ki o ma jo loju o sese ki o ma mo bi o sese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti a nso nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon mo israeli ni oro oluwa ti a ko sile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti a ko sile yi nipa imi si emi olorun olorun wa nso fun won wi pe igba kan yo de ni igbese aye awon omo israeli ti o je wi pe imi si ti o ye awon omo lefi imi si ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imi si atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun ti se ni ye ti se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si ma fun won ni oro ti o wa lati enu oluwa o ma fun awon omo israeli sugbon olorun wa nso fun wi pe igba kan yi o de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isipaya awon woli wonyi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki yo wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki yo le si ireti ninu olorun nitori wi pe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ki a mo bi ati igbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wi pe baba wa nbe le orun oro olorun ni je ki a mo wi pe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wi pe olorun pese aye kan sile fun wa wi pe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wi pe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wi pe okunkun yo bole biribiri nitori wi pe iyan gbigbo oro olorun yo wa laarin won
wo lati ese ekejila won o se ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa se gafara fun mi won o se ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa mundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbesi aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ileisin ti a ti ko kale eyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na ye ke wo amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba si ni se ori ohun ti mo fi so wi pe iyan oro olorun ti o mu laarin won tabi ti an so wi pe yi o mu laarin won o je afowofa won ohun ti a ri ni wi pe ikan ninu awon ijoye o pe amosi o so fun yi pe ki o kuro ni ilu nitori wi pe oba n gbe ni ihin ati nitori wipe afin oba o wa nihi ati wipe ibi mimo eyi ni ni ibi ileisin eti oba ma nlo o wa nihi nitori be won o fe ki o ma soro ti o ti ma nso oro olorun ti o nso wipe how da ileshe lebi how da ileshe lejo wipe ani lati ronuku ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wepe ohun ti Amosi ti o n tenumo ni wepe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o n so fun ni wepe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon Amasia wan so fun Amosi wepe o to ge irunupo ada ti poju

wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn. Kí ó tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Òwò ìgbésí ayé Joseph, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú. Ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Samuel tí Ọlọ́run fún ni agbára. Tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú májẹ̀mú láéláé. Tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Daniel tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbá àṣe nípa ti ìjọba, ìbá àṣe nípa ìwà àti ara rẹ̀, wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti Ọlọ́run rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún, a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́. Òòrùn ti Shedraki, Meshaki àti Abednego, Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipá ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Ọlọ́run lè ṣe fún ọ. Òòrùn ti Jésù Kristì, àpẹẹrẹ wa. Òòrùn ti Jésù Kristì, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé, kí a jẹ mímọ́, gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bí ó ti jẹ́ pípé, bí ó ti jẹ́ mímọ́. Wo Luke orí kìíní ẹsẹ̀ 37. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè wẹ̀ ọmọ kí o fún ju snow lọ. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ, ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ, ó lè yọ ọ́ kúrò. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè sọ ọ́ di alábápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ, tí ó wà nínú ẹ̀dá rẹ, tí ó wà nínú èrò ọkàn rẹ. Ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù, ní oṣù méjìlá tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Nítorí kíni? Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ, gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àìlera, gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀, ó lè mú wọn kúrò. Ó lè sọ wọ́n di aláìlágbára. Ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85. Luke orí kìíní ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo. Wípé ó ṣeéṣe fún Ọlọ́run nínú agbára rẹ̀. Ṣé agbára tí ó dá ọ̀run àti ayé, ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mọ ènìyàn láti inú erùpẹ̀ ilẹ̀ ẹlẹ̀, ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà, ṣé kò lè yí ọ padà ni? Agbára tí Jésù Kristì tí ó fi jí dìde kúrò nínú òkú, ṣé kò lè yí ọ padà ni? Ó lè ṣe. Ó lè ṣe bí o bá gbàdúrà. Ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé Ọlọ́run, kí o sì ké pe Ọlọ́run. Ó ń sọ fún wa, ó ní kí àwa kí o máa sìn lé àìfòyà. Ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ, kí o má sí ìjà lọ́wọ́ rẹ, kí o má sí èròkerò nínú rẹ, kí o má sí àrankan, kí o má sí inú níbi, kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀. Ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo. Kì í ṣe ní oṣù kan, kì í ṣe ní ọdún kan, lé ọjọ́ ayé wa gbogbo. Ó ṣe é ṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì í kùnà. Ó ṣe é ṣe fún Ọlọ́run láti pamọ́. Wo Juda ẹsẹ̀ 24. Juda ẹsẹ̀ 24. Ǹjẹ́
ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa se waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pa wa mo lai kose o le pa mo lai subu o le pa mo lai pada sinu aye o le pa mo lai pada sinu ese o le pa mo lai ni ese ninu ese ninu ero ese ninu aninu ara ese nibi kibi o le pa wa mo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini pa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo jeremiah ori 23 ese iketa kepe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi ni yawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni aba ma bi won le ni lai lonka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan gbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon kan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere eyi ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun wi pe a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan olorun ni igbese aye wa ninu jeremiah ori 29 ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isodimimo ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan gbadura bi o ba je pe won wa owo ni won fi tokan wa bi won ba wa iwosan ni won fi tokan wa bi won ba wa ise ni won fi tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe o ni eyin o saferi mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun olorun pelu ikerora ki a so fun olorun pelu igbagbo ki a so fun olorun pelu okan ti saferi olorun ki a so fun olorun wi pe olorun iwa mimo ti a n so nipa re yi iwa mimo ti a n daruko re yi iwa mimo ti a n tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura
ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwaya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eni ohun ni ti mo nfe eni ohun ti o hun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki rin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun ewo mo duro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori ige agbelebu o fe ki o fo mo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala pe fun idariji ese so fun olorun we pe ki o fun ole ori ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi oun ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe yo se fun o.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ìkànsí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tí ó, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá, kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kìí ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì 20:7. Orin Dáfídì 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà, wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun. Wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun. Ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka Bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí, ó ní láti rántí ìtàn àwọn ọmọ Ísíráẹlì. Kí ni ó ṣekú pa àwọn ará Íjíptì? Ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́, ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin. Nígbà tí wọ́n ti rí agbára Ọlọ́run, nígbà tí wọ́n ti rí títóbi Ọlọ́run, nígbà tí wọ́n ti rí gíga jùlọ Ọlọ́run, wípé ó ga ju ẹṣin, ó ga ju kẹ̀kẹ́, ó ga ju odò, omi, nílé tí wọ́n gbẹ́kẹ̀lé, ó ga ju àwọn òrìṣà wọn, ó ga ju àwọn pidánpidán alálùpàdé wọn. Síbẹ̀síbẹ̀, ó ṣòro fún ọkàn àwọn ará Egypt láti kúrò nínú ìgbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ẹṣin ṣe rántí. Bí àwọn ọmọ Ísíráẹlì bí wọ́n ti jáde tí wọ́n bọ́ nínú oko ẹrú àtọdúnmọ́dún, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Egypt wọ̀nyí ni wọ́n tún lépa wọn. Kí ni ìgbẹ́kẹ̀lé wọn? Ìgbẹ́kẹ̀lé wọn ni wípé àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n jáde kúrò lé oko ẹrú kúrò ní Egypt, wọn ò ní kẹ̀kẹ́, wọn ò ní ẹṣin, wọn ò ní idà, wọn ò ní ohunkóhun. Nítorí bẹ́ẹ̀, àwọn rò wípé àwọn ó ṣẹ́gun àwọn ọmọ Ísíráẹlì. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sátẹ̀lé wọn. Ṣùgbọ́n ó ní àwa ó gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa. Kí ni Mósè ní láti jà fún àwọn ọmọ Ísíráẹlì? Orúkọ Olúwa Ọlọ́run ni. Ó ní orúkọ Jehovah lẹ́nu. Bí ó ti képe Olúwa, bẹ́ẹ̀ ni Olúwa sọ fún ohun tí yóò ṣe ní òkun pupa lópin sí méjì. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ibẹ̀ ni wọ́n ṣubú sí, ibẹ̀ ni gbogbo wọn parun sí, tí wọ́n sì lọ sí ọ̀run àpáàdì láìròtẹ́lẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó dá ní lójú wípé olórin Dáfídì yìí ó ní láti máa rántí Gòláyàtì. Ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará Fílístíìnì, ni Gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin, ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn. Ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé Dáfídì ó wà ní orúkọ Olúwa. Èyí ni ó fi sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run, wọ́n jẹ́ àwọn kèfèrí, àwọn tí kò mọ Ọlọ́run aláàyè, àwọn tí òtítọ́ Bíbélì, àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún. Àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí, kì í ṣe àwọn tí kò ti ka Bíbélì rí nìkan ṣoṣo, kì í ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin. Mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé, àbí sójú ogun, àbí sójú ìwàyà ìjà, nítorí wípé èṣù ńlá ti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun. Èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o, ẹ ó rí ìpọ́njú, ẹ ó rí inú níbí ni, ẹ ó rí ìjà, ó ní ṣùgbọ́n ẹ tújú ká, nítorí èmi ti ṣẹ́gun ayé. Ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin Ọlọ́run, nínú ìwàyà ìjà nínú ayé yìí, nínú ogun ayé yìí, nínú ìṣòro ayé yìí, nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun, nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé, ìgbẹ́kẹ̀lé wọn kì í ṣe nínú Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀, a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn, tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà. Ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí á wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ Egypt. Jẹ́ kí á wo Gòláyàtì tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan nínú Sámuẹ́lì kínní orí kẹtàdínlógún. Sámuẹ́lì kínní orí kẹtàdínlógún, wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì. Filistini náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀. Nígbà tí Filistini náà sì wò tí ó sì rí Dáfídì, ó ṣáta rẹ̀, èyí ni wípé ó kẹ́gan rẹ̀, nítorí pé ọ̀dọ́mọdékùnrin ní ṣe, ó pọ́n, ó sì ṣe arẹwà ènìyàn. Filistini náà sì wé fún Dáfídì pé, èmi ha ń ṣe ajábí tí ìwọ fi mú ọ̀pá tọ̀ mí wá? Filistini náà sì fi Dáfídì ré nípa àwọn Ọlọ́run rẹ̀, àwọn òrìṣà rẹ̀. Filistini náà sì wé fún Dáfídì pé, máa bọ̀, èmi ó sì fi ẹran ara rẹ̀ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko pápá. Dáfídì sì wé fún Filistini náà pé, iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni golati se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara on ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan dafidi o gbekele awon orisa re nitori pe filisi na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun filistini yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ki a wo Isaiah ori kejidini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalemu nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a se ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won a lo mule awon elomiran won a lo sinu egbe okunkun awon elomiran won a fi awon emi iye moja tabi awon emi okunkun tabi awon emi alalupaida won a fi se agbara won won a fi se asa won won si gbekele won a ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won o ni farapa won a gbekele awon ohun asan won a fi ro se igbekele won o ni o nso nihin wi pe awon ti ba iku da majemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku da majemu wepe won ti fi akoko si igba ti awon leko wepe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ni ton nitori pe awon mo wepe ko ti si iku loju won nisisin yi won ro wepe majemu ti awon ti da ninu egbe okunkun won ro wepe o le duro awon ro wepe won ti ba ipo oku mule wepe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan we pe ki yo de odo awon nitori we pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je we pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye Noah bi Noah bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wipe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wipe awon ni imo won so wipe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile wipe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o se se ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso wepe bakan na ni bi enikeni ba ro wepe o ni abo ike kan bi enikeni ba ro wepe o ni ibi isasi kan bi enikeni ba ro wepe o ni igbekele kan wipe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kiku wo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan wonyi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi Abraham ti se pelu Isaki ti o gbekele olorun ti o so fun Eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun Isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won o lolorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nibi kan wo pe eni e ki baati nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to n gbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon iso won kuro nipa gbegbekele awon eniyan awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile eni olorun fi kilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti se ranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti a nse sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wala ni olorun gba wa kuro ninu awon nkan wonyi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini
1: tabi o sese ki o je wipe won ni wahala die ninu ebi tabi o sese ko je wipe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wipe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni lanu wipe won atun so kale lo si egypt fun iranlowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin sin esu o ni egbe ni fun awon ti o so kale lo si egypt fun iranlowo kini se ti won ma so kale lo fun egypt fun iranlowo nitori ti won ni won gbekele esin ti won gbiyele keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wipe ara le won kan loku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ko lorun apadi se eyi ni mu kuro wipe oni kumo ni o ye ki a mo wipe bi nkan be ba sele awa ti a je omo olorun a ke tun pada lo si egypt lati so wipe atun wa nkankan ninu ese iketa nitori eniyan li awon ara egypt ki si se olorun awon elomiran won ki mo wipe eni ti o ba ti gbe ara kiko yewo wipe eniyan lasan ni won ma gbekele eni olorun fi so fun awon israeli wipe eniyan lasan eniyan eleran ara ni awon ara egypt elomiran boyo tin wa se ilesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa n so fun wipe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si america ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si japan a lo si tibi a lo si tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni bee ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wipe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori bee o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara america ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se olorun nitori eniyan li awon ara egypt ki se olorun eran li awon esin won won ki se emi oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wipe eniyan la n sare to leyin o ni oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi n rubo won a ro wipe nitori wipe awon n rubo pelu eran pelu adiye ki a kun ko so wipe nitori won se sara nitori be won ro wipe awon o ni igbala wipe bi oju ba pa iku bi iku ba pa oju won de wipe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa oni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin oni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a simi le olorun patapata ki se pe ki a simi le olorun ni owo kan ki a tun simi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so wepe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko orikejila luko orikejila lati ese ikokandilogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si we fun okan mi pe okan iwole oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be le eni ti o to surajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa wepe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu wepe ki a gbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin dini adojo o kan erin efa o kan erin efa ori kerin dini adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbeke le eniyan ohun ti àwọn ènìyàn wọ̀nyí ń ṣèlérí fún wọn wọn kì yóò lè fún wọn nítorí ìwé mímọ́ tí kò lè ṣèké ó sọ fún wa wípé lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́ bí a bá jẹ́ ẹni tí ó fojú sílẹ̀ tí a sì wo àwọn tí ó máa ń sáré tọ ènìyàn lẹ́yìn àwọn tí ó máa ń sáré tọ àwọn òṣèlú lẹ́yìn àwọn tí ó máa ń sáré tọ bàbá àṣàlẹ̀ lẹ́yìn gbogbo wọn pátápátá ni a rí wípé wọn ò rí ìrànlọ́wọ́ tí wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ tí wọ́n ń retí wọn ò rí gbà ẹlòmíràn a fi ilé ọkọ sílẹ̀ a ní òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú òun òun ti rí ẹnìkan níta tí ó ní ìfẹ́ òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú àwọn ọmọ nítorí wípé ẹni tí ó wà níta yìí kí obìnrin kí ó tó délé a máa ṣe ìlérí púpọ̀ a máa sọ wípé òun á fún ní nǹkan báyìí òun á fún ní nǹkan tọ̀hún òun á da lókoòwò òun á fún ní nǹkan báyìí ṣùgbọ́n nígbà tí ó bá délé tán a rí wípé irọ́ àti èké pátápátá ni àwọn nǹkan tí òun gbọ́ tẹ́lẹ̀ èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́ ẹsẹ̀ kẹrin ẹ̀mí rẹ̀ jáde lọ ó padà sí èròpẹ́ rẹ̀ lé ọjọ́ náà gan èrò inú rẹ̀ run gbogbo ìrònú gbogbo ìlérí gbogbo àwọn ìlépa tí irú ẹni yìí ní ẹni tí a gbẹ́kẹ̀lé ní ọjọ́ tí ó bá fi ayé sílẹ̀ ní àwọn nǹkan wọ̀nyí ni yóò run ni a ó gbàgbé wọn nínú Isaiah orí kejì Isaiah orí kejì ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀sìnmi lẹ́yìn ènìyàn ẹ kúrò lẹ́yìn ènìyàn èyí jẹ́ wípé ẹ má ṣe jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yín kí ó wà nínú ènìyàn ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀ nítorí nínú kíni a lè ká sí ó ń sọ fún wa wípé ìgbà òdúró lọ́pẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan lo nbe laarin enikokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki a gbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa awon tabi igbekele won Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun lati ese ikarun bayi le Oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Oluwa eyi ki se oro Jeremiah o je oro Oluwa eyi ki se oro ni wasu kan o je oro Oluwa oni bayi le Oluwa wi asimo we pe ohun ti Oluwa ba wi aye ati orun won le re koja lo sugbon kikini ninu oro Olorun ki o koja lo laise oni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wi pe o gbekele Olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri Olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bini ba de nigbati awon ota ba koju ija si o nigbati o dabi eni pe irumi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele Olorun ko mo wi pe inu iborisa ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo Olorun o sese ki a ro wi pe eniyan yi o ni owo ohun ti a ro ni wi pe owo ti eni yi ni oju awon ohun ini ti Olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo Olorun o ni igbekele eniyan o ni o fi je iborisa nitori pe iru eniyan be o di orisa fun wa o di Olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo Olorun ohun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo Olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti a gbekele Olorun a ma so wi pe a fe lo si ilesin nitori pe eni je ojo ti a nsin Oluwa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju Olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe o nfe lo ba baba asale o nfe lo ba lagbaja nitori pe ebi ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo Olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo sibi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe ohun a ba mi wa se lagbaja ti so wi pe ohun a je ki n joko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko ti n ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be ese agbere ati panṣaga ko jina si iru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wipe yen looto lo loko sugbon o dabi eni wo pe ibukun Olorun popo lowo oko e nitori be bi ma fi ara e jiya ma fi ara e sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile eboko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di Olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo Olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan ti o ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panṣaga iwa iri gbogbo nitori be ni Olorun se n kilo fun wa to sin so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wo se kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le aginju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi abati da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun eni an pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wi pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ko fun mi ki se pe baba ati iya won je oludasile ijo kì í ṣe wípé asàmì fún mi ní kékeré kì í ṣe wípé mo ń fún àwọn alágbe lówó kì í ṣe wípé mo ń gbàdúrà mo ń gbà àwẹ̀ kì í ṣe wípé mo máa lọ sórí òkè nígbà gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ ní láti wà nínú Calvary nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristì ta sílẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ o ní láti gbàdúrà wípé Ọlọ́run mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi mi ò gbẹ́kẹ̀lé àwọn ìgbọràn tí mo rò pé mo ń ṣe sí òfin Ọlọ́run àwọn ìgbọràn tí kò tó nǹkan mi ò gbẹ́kẹ̀lé ohunkóhun tí mo ti ṣe ohunkóhun tí mo ń ṣe tàbí ohunkóhun tí mo lè ṣe ìgbẹ́kẹ̀lé mi ó wà nínú Jésù Kristì ó wà nínú ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ìbùkún ni fún irú ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ́kẹ̀lé Olúwa irú ìbùkún wo àkọ́kọ́ ìbùkún ìgbàlà ìbùkún ìdáríjì ìbùkún àlàáfíà nínú ọkàn ìbùkún wípé a kọ orúkọ rẹ pẹ̀lú àwọn àyànfẹ́ lókè lọ́run ìbùkún wípé bí ó bá pa ojúdé ní ikú wípé àwọn áńgẹ́lì yóò gbé e lọ sókè ọrun ìbùkún wípé ó ti bá ọlọ́run lájà ìbùkún wípé à ń pè ní ọmọ ọlọ́run nítorí wípé ó gbẹ́kẹ̀lé Jésù Kristì ó gbẹ́kẹ̀lé ọlọ́run fún àṣepé ìgbàlá rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí ó wípé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé bí a bá jẹ́ aláìní bí wàhálà bá wà fún wa bí ohunkóhun bá dé a lè ké pe olúwa ọlọ́run yóò dá wa lóhùn ìbùkún ìdáhùn àdúrà ni à ń sọ nípa rẹ̀ ìbùkún ìpèsè látòkè wá ìbùkún ààbò ọlọ́run ìbùkún wípé bí a bá ṣe àìsàn bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run lè mú wa láradá bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ẹ̀mí òkùnkùn ni ó fẹ́ jẹ gàba lórí wa bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run lè tú wa sílẹ̀ ọlọ́run lè jẹ́ kí àwọn èdè tí ó fẹ́ dè wá kí a já wọn kúrò ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa tí ó sì fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ bí a bá sọ wípé a gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn ni a ti já sọnù èyí jẹ́ pé kì í ṣe wípé a ń sọ fún ọlọ́run wípé ṣe díẹ̀ babaláwo a ṣe díẹ̀ ki se wepe an so fun oluwa mu wahala die kuro ki o si gba e baba asale mi lati mu etoku kuro e je wepe agbekele olorun ati olorun ni kan soso ki se wepe bi aban gbadura an gbadura ni igbekele ni oruko jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro wepe oruko jesu to ani lati poruko angeli kun eni toro wepe eje jesu christ to ani lati fi omi adura ani lati fi kun eni toro wepe bibeli ni kan soso wepe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon alalupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe ko to wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tut ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nkepe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti

ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah orí 53, Isaiah orí 53 láti ẹsẹ̀ 5, ṣùgbọ́n aṣáálẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè àfimú wa lára dá. Nígbà tí ó sọ fún wa pé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa pé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì. Ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù orí kejì láti ẹsẹ̀ 14, nítorí òun ni àlàáfíà wa. Òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni tí ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa, nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí, a wá di ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, nítorí orí ọ̀fẹ́ tí ń tipasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa. Nínú ẹsẹ̀ 15, ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, ti kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì, èyí ń tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí, wípé àwa tí a jẹ́ kèfèrí, àwọn tí ó jẹ́ Júù, tí wọ́n jẹ́ bí ọmọ Ábráhámù ní ti ara, wípé Jésù Kristì, ó ti fi ara rẹ̀ ru ẹbọ fún wọn, kí olúkúlùkù wa kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 17, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, èyí ni àwọn kèfèrí, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, èyí ni àwọn Júù. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe, kí àlàáfíà yìí kí ó lè jẹ́ tìrẹ, ó yẹ kí o ronúpọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì. Bí o bá sì ti ní ìdáríjì yìí, o rí wípé àlàáfíà yóò de inú ọkàn rẹ, ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí 22 láti ẹsẹ̀ 21. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì wà ní àlàáfíà, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí ni rere yóò wá bá ọ. Ó ní bí o bá fẹ́ ní àlàáfíà, ohun kan láì gbọdọ̀ má ṣe, wípé kí o súnmọ́ Ọlọ́run. Báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run? Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ, ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà. Ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, tí o ní àlàáfíà, ó ní nípa èyí ni, nípa ìbálàjà ni, nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà, Ọlọ́run rere yóò sì wá bá ọ. Ó ní èmi bẹ̀ ọ́, gba òfin lé ẹnu rẹ̀ wá, kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè àgbẹ̀ọ̀rọ̀, bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run, ohun kan tí o ní láti ṣe, ìṣísẹ̀ kínní tí o ní láti gbé, ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe ori ikokanla osun oke irira ni loju oluwa sugbon osun otito ni didun inu re bi igberaga bade nigba na ni itiju de sugbon ogbon wa pelu onirele otito aduro sinsin ni yo ma to won sugbon arekereke awon olure koja ni yo pa won run oro ki ni anfani ni ojo ibinu sugbon ododo ni gba ni lowo iku ododo eni pipe yo ma to ona re sugbon eniyan buburu yo subu ninu iwa buburu re ododo awon aduro sinsin yo gba won la sugbon awon olure koja ni o mu ninu isekuse won nigba ti eniyan buburu ba ku ireti re adasan ireti awon alaise dede eniyan adi asan ayo lododo kuro ninu iyonu eniyan buburu asi bo si ipo re enu ni agabagebe fi pa aladugbo re sugbon imo ni a fi gba awon olododo sile nigba ti o ba n se rere fun olododo ilu ayo nigba ti eniyan buburu ba sebe igbe ayo ata nipa ibukun aduro sinsin ilu agbeleke sugbon abi subu nipa enu eniyan buburu eni ti oye ku fun gan omo ni keji re sugbon eni oye apa enu re mo eni tin se ofufu fi orin pamo han sugbon eni tin se olooto okan apa oro na mo nibi ti igbimo ko si awon eniyan subu sugbon ninu opolopo igbimo ni ailewu eni ti o ba se onigbowo fun alejo ni yo ri iyonu eni ti o ba si korira isegbowo wa lailewu obirin olore ofe gba eyin bi alagbara eniyan ti gba oro alaanu eniyan se rere fun ara re sugbon ika eniyan yo eran ara re le enu eniyan buburu n sise ere etan sugbon eni ti n gbin ododo ni ere otito wa fun bi eni ti o duro ninu ododo ti ni iye be eni ti n le pa ebi o n le si iku ara re awon ti se alarekereke aya irira ni loju oluwa sugbon inu re dun si awon aduro sinsin bi a tile fi owo so owo eniyan buburu ki yo lo lai jiya sugbon iru omo olododo ni a o gbala bi oruka wura ni imu elede bẹẹ ni arẹwà obìnrin tí kò mòye kìkì rere ni ìfẹ inú àwọn olódodo ṣùgbọn ìbínú ni ìrètí àwọn ènìyàn búburú ẹnìkan wà tí ń túká síbẹ ó ń bí sí i ẹnìkan sì wà tí ń háwọ ju bí ó ti yẹ lọ ṣùgbọn kìkì sí àìní ni ọkàn ìṣoore ni a mú sanra ẹni tí ó ń bomirin ni ó ń ti kára rẹ ni a ó sì bomirin pẹlú ẹni tí ó bá dáwọ ọkà dúró ó ní ènìyàn ó fi bú ṣùgbọn ìbùkún yóò wà ní orí ẹni tí ó tà á ẹni tí ó fi ara balẹ̀ wá rere á rí ojú rere ṣùgbọ́n ẹni tí ó ń wá ibi kiri ó ń bọ̀ wá bá a ẹni tí ó bá gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ yóò ṣubú ṣùgbọ́n olódodo yóò máa gbá bí ẹ̀ka igi ẹni tí ó bá yọ ilé ara rẹ̀ lé ẹnu yóò jogún òfo aṣèwèrè ni yóò máa ṣe ìránṣẹ́ fún ọlọ́gbọ́n àyà èso òdodo ní igi iyẹ ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọ́gbọ́n ni kíyèsí a ó san fún olódodo ní ayé mélòó mélòó lé ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀.
2: Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run aláàánú, a wá síwájú yín lónìí. A wá pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó bá wa pàdé. A gbàgbọ́ wípé ẹ ó tán ṣòro wa. A gbàgbọ́ wípé àwọn tí ó dàbí ẹni wípé ayé ń pọ́n lójú, tí ilé ń létí ọ̀nà ń nà, tí ó dàbí ẹni wípé a fi àìsàn sí wọn lára, tàbí tí ìpọ́njú ìbànújẹ́ púpọ̀ tí ó wà fún wọn. A bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìṣòro tí a kó wá síwájú yín lónìí, ẹ dá àwọn àdúrà àwọn ènìyàn yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aesaiah, orí 44, ẹsẹ̀ 17. Ìwé wòlíì Aesaiah, orí 44, ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aesaiah jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ìgbà ayé rẹ̀ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ ló dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, Àwọn ọmọ Egypt tí wọ́n ti jẹ́ ọ̀tá Israeli ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀ tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylonia ni wọ́n ní àwọn ohun ìjà àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Isaiah ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ ní jàm̀bá. Nínú Númerì orí kẹtàlélógún láti ẹsẹ̀ kẹtàlélógún, nítòótọ́ kò sí ìfàyà fún sí Jákọ́bù, bẹ́ẹ̀ ni kò sí àpọ̀ṣẹ sí Ísírẹ́lì. Nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì ohun tí Ọlọ́run ṣe. À ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọ lóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún, ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí Ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn, wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Egypt fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Egypt, a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Egypt mọ́. A jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Egypt bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Egypt, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Egypt, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Isaiah fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo o man komi lominu nigbati abari awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa soni di mimo nipa fifi agbara emi olorun kuni nipa dida awon ondi sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun ko gbogun ti olorun ma nwo san nihi o ma yani lenu o si ma ko wa lomi inu lati ri awon ti won ton so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atun bi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni tohun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si Egypt ti won wa iranlowo ni ibi ti ko si iranlowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si igbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni Egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wi pe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo Israeli sile o ko igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ko sile bi a ba ri eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo se irubo o tun lo si ikorita o tun lo si awon atanije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba wi o to nde ba wi pe awon nkan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti n kepe olowa ti o ti moruko Jesu Kristi olowa ti o ti n we ninu eje Jesu Kristi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon nkan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re ohun ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbẹkẹle ohun ni tooto bi a ba fe gbẹkẹle ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n ka bíbélì tó yìí ṣé a kò tí ì mọ̀ wípé àwọn aláìṣe òótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run o ní bí a ti ń sọmọ ọlọ́run tó tí a ń wá sí ilé ìsì tó ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣe òótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ìwà ọlọ́run tí a mọ̀ gẹ́gẹ́ bí ìṣesí ọlọ́run tí a mọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọlọ́run jẹ́ ẹni mímọ́ ó sì jẹ́ olóòótọ́ ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣe òótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ó ní kí a má ṣe tàn yín jẹ o kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà ṣé o rí fún ara rẹ wípé àwọn abọ̀rìṣà pàápàá wọn kò lẹ́tọ̀ sí ìjọba ọlọ́run ó ní kí a má ṣe tan ara wa jẹ kí àwa fúnra wa pàápàá kí a má tan ara wa jẹ kí a má jẹ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ wípé kì í ṣe àwọn abọ̀rìṣà ni yóò lè jogún ìjọba ọlọ́run nínú kọ́rìntì kínní kan náà nínú orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá ó ń sọ ojúṣe tí a ní láti ṣe ó ń sọ fún wa wipe bi aba tin se iborisha o ti ani lati se ni wipe ke ako iborisha sile ke akepe oruko Oluwa ninu Corinth kini ori kewa ese kerinla nitorina eyin olufe mi e sa fun iborisha wipe ironupo ada ni o ye elese ironupo ada ni o ye aborisha ironupo ada ni o ye eni ti o nse agbere ironupo ada ni o ye eni ti o nre opin olorun koja oni nitorina bi abanfe itoni olorun bi abanfe itoju olorun bi abanfe abo lati odo olorun bi abanfe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi abanfe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi abanfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi abanfe ki agbara olorun ki o ma le ota ki o ma le esusa ni igbese aye wa oni o ye ki a ko iborisha sile nitori na eyin olofe mi esa fun iborisha bi abanso nipa ironupo ada kuro ninu iborisha ati kuro ninu awon ese ti anda ironupo ada yi yo fa awon kan miran lese pelowo ise awon aposteli ori kokandilogun ise awon aposteli ori kokandilogun lati ese ikeji dinlogun si ikokandilogun opo awon ti won gbagbo si wa won jewo won si fi ise won han opo awon ti o gbagbo won wa awon won yi ki se awon ti o so wipe won gbagbo ni ikoko ti won ko le darapo pelu awon omo olorun awon won yi ki se awon ti won so wipe won gba oruko Jesu Kristi gbo sugbon ti won ko je ki a mo wipe oni gbagbo ni won je ni igboro o so wipe opo awon eniyan woyi ti won gbagbo ni tooto won wa won jewo won si fi ise won han ki si se die ninu awon tin se isekuse li oko iwe won jo won si dana sun won loju gbogbo eniyan won si siro iye won won si ri o je egba medogbon iwon fadaka ohun ti a n je ki o ye wa nihin ni wipe lese kese ti awon wonyi gbagbo won se ohun ti o wu ni lori won se ohun ti o fi han wipe won ti gbagbo ni tooto kini won se awon ti o ti dabi alalopa yi da ninu won awon ti o ti dabi eni wipe won se isekuse tabi isekuse ninu won awon ti o ti dabi eni wipe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisha tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wipe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana sun won bi o ba je wipe ni tooto ni o ti ronupo ada ti o ko iborisha sile o daju wipe awon orisha ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran eti o nso mode eti o nso mowo eti o nde morun eti o ngbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo tooto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won kojule ti won si fi han wepe ni tooto li ati se ise iyanu ni igbese aye won ki si ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro Oluwa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti a mu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunupo ada tooto tooto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo olorun gbo wipe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere Olorun ni igbesi aye wa ni oruko Jesu je ke mo wi pe bi a ba ti gba Jesu Christ gbo ko tun si ise ibi ko tun si

iṣu àti iṣẹ́ rẹ̀ ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn ni a pè ní ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà jàgídíjàgan ìbínú, àwọn tí wọ́n ti kọ̀ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀ tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run ṣe ò rántí ni, nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn, ohun tí ó yẹ ká bójú tó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá, ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́ wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣedraki, Mishaki àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà, àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16 ogún, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣedraki, Mishaki àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó, ta ni àjẹ́, ta ni ẹlẹ́bọlóògùn, ta ni àwọn tí ó ń káàkiri bẹ́ẹ̀ bíi pidánpidán? Bí Sátani bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀ àdà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà, àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeé ṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeé ṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́ ni, gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tíì rí ṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátírì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi bí náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònúpọ̀ àdáda ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ, gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́ o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ, ìdáríjì súnmọ́ tòsí rẹ, ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù, nípa agbára Ọlọ́run, ó súnmọ́ tòsí rẹ, gbogbo ìbùkún pátápátá láti ọ̀run, torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ṣe tán láti ṣí fèrèsé ọ̀run, láti da ìbùkún lé wa lórí, ó kù sọ́wọ́ rẹ.

bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojú rere, bó bá tún sìn ọ́ dé ibi àdúrà, ó jẹ́ lé padà, ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì, mo fẹ́ gbàdúrà, mo fẹ́ ké pe Ọlọ́run, bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ, bí èṣù bá ní kó má jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ ẹ, bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònú pò àdá láti wọ ojú Ọlọ́run, ó kù sọ́wọ́ ẹ o, bó o bá rí nǹkan gbà, ọwọ́ ẹ ló wà. Ònú pìwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀. Ìrònú pìwàdà, bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ, Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀. Képe Olúwa, képe Olúwa pé kí ó dáríjì ọ́, má ṣe àwáwí o ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o, sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere, bí ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí.

0: ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí o wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà, mo fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀, mo já a. Èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé, mo já a. Ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù, mo bà á jẹ́. Mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láìku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì, ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu amen je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le eni ti o wi ti o se be iwo ni se leri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisiya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won larada mu won larada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isisiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wipe igba ti a ti je wo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti olorun o ye ki a tele lo si ibi adura ti a o ti gbekele olorun patapata ki a tele lo si ibi ti a o ti ma sin olorun nitori pe o n wa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ki a ma je ki ife inu wa ori inu wa ki a ma je ko je pe on la ma so pe tirun mi ni o se oni ki a tele olorun si ibi adura ati ibi sise ife olorun nikan sosho ati ibi ti o ti ma se ise isin re ki a tele si irele si ibi irele nitori pe o mu awokoto o bu omi si o be si ni we ese awon omo ehin re ki a tele Jesu Christi pelu irele ki a kuro ninu aye ki a tele lo si ibi ti a o ti gbe igbese aye ailese a igbese aye aileri igbese aye ailegan o daju pe bi a ba se be nikehin a o tele titi a o fi joko pelu re ni orun rere e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe gege bi a tin gbo ipe Christi we pe ki a tele we pe a o tele bi o ba je elese sibe ti o tu iwa ise iwa ti o wa ninu aye so fun olorun we pe o fe tele Jesu o ko ese sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to tin se ti ko te olorun lorun ti ko dun mo olorun ninu o ko won sile o n fe je omo leyin Christi ni toto ki o si ranti wi pe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun olorun wi pe o n fe tele Jesu on fe tele Jesu ko si ohun ti yo ya o pelu Jesu Christi on fe ko aye sile ki o si ma to Jesu Christi leyin ba olorun soro ki o fun ni ore ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to Jesu Christi leyin ati lati le se ohun ti o mu inu olorun dun so fun olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni isodi mimo ri daju pe a fi agbara mi olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adniseku lati le tele Jesu Christi titi de opin. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wí pé a tún péjọpọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wí pé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà àti wípé kí ọwọ́ Ọlọ́run ìka Ọlọ́run kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè, èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè, orí kẹta ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀yìn wí pé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí à ń gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrán kan, ọ̀rọ̀ òdì.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí, ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí, a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí, ohun tí a sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kó fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ́ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí, bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kún fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run.